kejìdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026 28 of June ọjọ́ Sunday, ó ní Olúwa ọrùn ohun ayé.

olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi káàkiri àgbálá ayé. Happy last Sunday of the month. The Bible says better is the end of a thing than the beginning thereof. Ẹnìkan ní kí ni wòlíì wá sọ yẹn, Bíbélì ló sọ bẹ́ẹ̀ mi kọ́, ó ní òpin nǹkan, ó sàn ju ìbẹ̀rẹ̀ ẹ lọ. Adúpẹ́ adúpẹ́ pé òkun. Today is 28/06/2026. By system, oṣù ẹlẹ́ẹ̀kẹfà náà ń dágbére. Adúpẹ́. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o. Ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Temi Dairy Market, gbági titun nílùú Ìbàdàn. Ìsìn ẹyọ kan péré la ní ta fẹ́ ṣe láàárọ̀ yìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run ní abẹ̀sán, a kú ìsọjí ìtànà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbálá ayé, ẹ dìde ńlẹ̀, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ọjọ́ 28/06 oṣù kẹfà ọdún 2026. Ẹ jájọ kí bàbá mi bàbá rẹ̀, ọba tó pọ̀ ní ipá àti agbára, ọba mi ológun àjọbọ. Orin méjì ló wù mí kí n gbé sókè láàárọ̀ yìí. Ẹnìkan ní ẹ̀hẹ́n, ẹ bá mi kì, ẹ bá mi kì, ẹ bá mi kí ẹni àgbà ọjọ́, ẹ bá mi kẹ́ni tó jókòó lórí ìtẹ́, ọba tí ń kọ́ wa lójoojúmọ́, bá a ṣe lè béèrè. Matthew 7:7, engineer, ẹ pè sista ìwọlé, ká máa fi dúpẹ́ láàárọ̀ kùtùkùtù. Adúpẹ́.

0: gbogbo eyan omo Olorun ni Sunday bi eleyi nti ma wu mi iroyin ayo ni laaro kutukuti oni anbo ni church anbo wa bere mo tin so risirisi ona teyan fi nbere o bo e jade mo ipade agbara lati iwo rodun ni e ti wo moto to nlo si gbagi titun ele fe so kale ni wema e bere church Olorun ojiji ni bi garage yen ago meje ni isin eyo kan ibe ni ma ti fun yin ni ara oluwa isin ara oluwa ni ebi wo na ngbori sirisi nkan tin sele eja tun fele ka mo ka yewo loni ni isin won se sin isin agbara ni agbara won se ni jebu ode mo nbo eje ngbe o ma tun so bi te ti se
1: oruko mi ni omolola lati ibaro eko mi bayi
2: ni abese yi
1: igodo
2: igodo mo mo na be na igodo bayi
1: ibadan mo ngbe tele ibadan ni mo ngbe tele
2: ibadan le ngbe ke to ko wa si omo ajo mi ni oka yo omo mi
1: so mo gbadura pe ki mari pe ki roko mo de roko
2: e roko
1: so our travel wa si eko mi bayi
2: e wa ko wa si
1: eko mi bayi tori bi ise wa ni leki
2: leki ni bi ise yin
1: se ni be ni lo doctor ni
2: doctor lo ko te be iwo re o meja to lowo ni e so ko banget when the doctor lo ko awon ah mo gidi ko mo nkan gidi ko mi
1: so gbata to wa de bayi mo wa wa omo
2: e nwa omo
1: mo wa wa si orisun bare
2: yes no in four square
1: but e wa ngba yen so style time mo wa lo style time wa ba mama wa ni mama ejo e fi kun kan mi ni kun
2: e fi kun lukun
1: ati logun logun kan mi de doctor go so pe ah eh ki la ma se
2: oko yin to je doctor gan ti ko ti kogun
1: emi gan ti mo ti so ba pe mi o ma ki se piti mo jare goko mi gbe piti la wa pe ma sha ma se lojojo
2: awa la gugu manufacture bo ba ti to le kan ti bo ko wa na
1: o wa di osu yen osu kan na o wa di jo kan awon yen wa n lo ran pampas loja mo wa ni ya mi na fe ra pampas fo mo mi mo fi gbagbo ra
2: e fi gbagbo
1: ijo yen gangan ale ijo yen ni mo se piti ti mo ri pe mo ti loyun nbata wa njo yen gan mo wa lo si hospital mi je ki le mo gan emi lo jiri lo hospital ni a madam clode mo ni mo fe se test pregnancy test nbata ma fi se pregnancy test report pe 4 months awa ya scan only 4 months
2: mo ni 4 months
1: mo ni mo se menstruation mo se menses mo ko wa lo ya scan only je bo mo re o pe 4 months ha mo wa ko ko mi oh eh only 4 months only 4 months o wa wale ato wa lo hospital mi
2: oko yin na to tele yin
1: wale awa lo hospital mi only 4 months only ha 4 months mo to wa o yen ma pe bi abi 6 mo areje eje yo po gan o ni awon sakasaka mo ah mo tin
2: sakasaka
1: mo lo gbe ororo
2: anointing oil meji meji le gban Jesus ti lo
1: so mo lo gbe ororo kin to lo hospital mo lo gbe ororo e mo da mu mo ni oko mi je ka lo hospital ka lo ka sa lo wo mo sa ti mo ro mata ma de be oni omo re na ko si nkan to sele
2: o sin ti o se kin ni ase omo nda Ontunda.
3: Onture.
1: Omo mi tin paro ma lo sita wa nbe.
2: Oko yida.
1: Babe.
2: Eh?
1: Babe, ma bo mo ti wa o.
2: Omo number ki lo mo yin.
4: This is our first child.
2: Wow! Allah ko bi won re o.
5: That is the first born.
2: Se Jesu wa dun sa.
4: Jesu dun sa.
2: Simple as ABC. Won ni Jesu lo dun ju.
5: Jesus is sweet.
2: Nto bayi mu ki doctor so pe Jesu dun.
5: The doctor can say Jesus is sweet.
2: Kin lo tun wa ku.
5: And what is left again?
2: Esa won ni won ko yin ni nto eso.
4: Ato se ebi go mi o gbagbo ni. Ba ko pe Olorun sa.
2: Kin lo ko mo yin?
1: Eh Oluwa Shindara.
2: Aye lomo te gba yi. Ki Olorun ko wo lowo yin. Omo yi te gbe lowo yi ki si abimo yin niyan asaju lomo yi o ni gbogbo oju aye re yo mo saju baba yi egbon oluwa lenu mi owo te fi toju e ola te fi toju e ibukun te fi toju e ko ni won yin e jo bara yin da lenu mo fi ni le Olorun lowo lati seju ilo ke to mo gbe nkan re mi se nto wu okan yin ni nto wu okan yin se ke ri se e wa gbo gbo eyin te n ba won se ami bí àmì ẹ bá ju ti wọn lọ ìwọlẹ̀ rí kan. Ẹ wo bí mo ṣe ń bá wọn gbé ọmọ wọn jó, bí ń ṣe báwọn náà gbé ìyanu ẹjọ́ mi. Ó di àṣẹ. Sista ìwò ní ṣàìsàn. In Jesus name. Kígbe mẹ́nìkan, èmi lọ́kàn.
3: Ẹ̀wẹ̀ sí olùgbẹ̀ ìyá ara Ìjẹ̀bú, Ìlésè, Ìjẹ̀bú Imusi, Ìjẹ̀bú Ifẹ̀, Owó Ìkíjà, Ìsìrẹ́, Igan Ìpábì, Ìmọ̀wẹ́wàyà, Ìtẹ̀lé, Atoyó, Ọ̀gbẹ̀rẹ̀, Waterside, Ìjọ Comfort Life Mission International, Ọlọ́run Òjijì, ó ti kalẹ̀ sí ìlú Ìjẹ̀bú Ifẹ̀. Ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń bọ̀, ẹ gbé ọ̀kadà tàbí márúwá, ẹ sọ fún wọn pé ẹ ń lọ sí Alfalai Nursery and Primary School. Alfalai Nursery and Primary School ní ẹgbẹ́ ẹ̀dẹ̀ ní ìjọ Ọlọ́run Òjijì kalẹ̀ sí after ilé epo fowó bí along Ìtẹ̀lé Road. A dára fún wa o, àmì o.
6: Hallelujah! Gbogbo ẹ̀yin ará agbára, checking points àti agbègbè rẹ̀, Ọlọ́run Òjijì ti wà ní màgbọ́n. Ẹ wọ mọ́tò tó ń lọ sí màgbọ́n láti àgbárá. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní Ọlọ́run Lékè bus stop. After Magbon bus stop, ẹ wá sọ́dá sí other side, ẹ máa rí Comfort Event Hall. Ibẹ̀ ni church Ọlọ́run Òjijì wà. Gbogbo ẹyin tẹ́ ń bọ̀ láti Oko Afọ́, John Michael àti agbègbè rẹ̀, ẹ wọ mọ́tò tó ń lọ sí màgbọ́n. Ẹ ní dé Magbon bus stop, ẹ sọ fún onímọ́tò pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní Ọlọ́run Lékè bus stop. Ẹ máa rí Comfort Event Center. Ibẹ̀ ni church Ọlọ́run Òjijì wà. Ẹgbẹ́ Express Gbadagi Expressway ló wà. Ẹgbẹ́ títì gangan ló wà. Ẹ ní láti yà rárá. Ẹgbẹ́ títì lẹ máa ti rí. God bless you.
0: Nice. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ayọ̀ tiẹ̀ náà ń dúró dé o. Ago méje ni sáfíìsì ọ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Sunday tó last leléyìí, bó tiẹ̀ jẹ́ pé ó mú dúpẹ́ lọ́wọ́, a sì gbára Olúwa nínú ẹ̀. Ẹ mú wá lé. Màá fún yín ní instruction tí ẹ̀mí àwọn wòlíì sọ pé kí n sọ fún yín. Ẹ jẹ́ mọ́ fẹlẹ́ ṣe lọ. Màá wà ní Jesus City ní ago mẹ́sàn-án ní ọ̀la lágbára Ọlọ́run. Ẹnjìníà, ẹ pe bàbá yìí náà ká mọ́ fi ṣe lọ.
7: Ẹ kalẹ̀ ọ bàbá mi, kan lára àwọn ọmọ yín láti orílẹ̀-èdè North America ni sà. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ túbọ̀ pẹ́ fún wa. Mo rí ìyanu abàmì, ìyanu abàmì ni mo rí ní àná. Mo kàn òkè mo lọ fún Bible study ní àná. So during the course of the Bible study, so Ọlọ́run rángẹ́lì sí mi o, gẹ́gẹ́ bí ìwàásù yín tàti tẹ̀wà fún alẹ́nujọ́ mẹ́ta ní pàngẹ́lì. Bá a ṣe jọ ń sọ̀rọ̀ ní ẹni wá ní pé ó kò bèrè ní kí ló ṣẹlẹ̀ pé ṣé mo nílò ẹni financial assistant of mo bá ní mo kò sọ̀rọ̀ mo ní ó ní sí mo bá nílò ẹni financial assistant kì í jẹ́ kó mọ̀. Mo ní wẹ́ mbẹ́dà mo ní dáa sókè mo ní mi nílò owó náà much. Mo ní wọ́n kàn ṣe pé mo ní one or two things tí mo fẹ́ set you kankan báyẹn both in Nigeria and here in Canada here. Yeah, program come on, I just move share. Likewise, in Nigeria, I have some things to say to Nigeria over there. And to my greatest surprise, one quickie, that's all right. When they go to go pay, when she marry you, but concourse she can get like a seminar. So, when she can get like a seminar, so I was unable to check my interact. That's a little more. Kilo one bed, not until now. Then we check it. What am I check it? And until mo ri o ya mi lenu jo mi loju mo dupe lowo arugbo ojo o baba mi e se oruko Jesus Christ e to wo pe fun wa but ma wo interact me ni mo se wo ku ju bi 30 minutes long since she mo ri 1000 but mo ri $1000 in fact I don't even know what to say. I was just like God she mo bo se pe pe mi ti mo lo ndu ke ku ilu amu yan o ele ijo mi loju ìpè yí pé mi ò ó ní ìpè yí pé mi àṣẹ ti jáde ìyí dúró lẹ́nu mi ẹ bá mi kí o ọlọ́run ọdẹkùnlé. Thank you so much, Daddy. And once again, happy Father's Day. Ramiki Mama, Ramiki Mama, we wish you luck, luck, luck, luck, we love you.
0: Now, anyone ever feel bad for who a bought you know? Pẹ̀lú tí bàbá ìsọ mo gbàgbọ́ pé wọn ò rí nǹkan kan àánú yóò fọ̀n fún ọ ìpinnu ọlọ́run fún yín yóò wá sí ìmúṣẹ. Mú nǹkan kan pé olúwa mo rú ẹbọ màá rúwó. Bíbélì ní nípa ìgbàgbọ́ ébẹ́lì rú ẹbọ tó sàn ju ti kéènì lọ. Kàn mọ́ mọ̀ mu ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá ìwọ náà fi tì í pé ọlọ́run wo mo rú ẹbọ màá rúwó. account number church 1966 36 38 73 1966 9166 36 38 73. Comfort Life Mission International, Access Bank. Bí yín ọba sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ni ọ̀nà yóò tún gbé jáde. Àtọmọdé àtàgbẹjá ṣe bẹ́ẹ̀ ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní ọ̀la ní Monday, ọ̀la Monday. Ọ̀nà méjì ni ìsìn ó ti wáyé bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Ìsìn alákọ̀ọ́kọ́ ní fẹ́rẹ́ ń jógí láàárọ̀ kùtùkùtù ní ìlú Èkó. Ìsìn ó tún wáyé ní Jesus City. Pásítọ̀ Tóbi Ẹjọ́, ẹ mọ̀jì òsun yẹn bá ń sọ bíi tí à ń bọ̀. Ẹnìkan ní ìdá ńbo ni Lẹ́kọ̀ọ́.
8: Gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Sango, Abúlé Ẹ̀gbá, Amadia, ẹwọ mọ́tò dé Ìyànàpájà. Láti Ìyànàpájà, ẹwọ mọ́tò tó ń lọ sí Ìkọ̀tún. Ẹ bọ́lẹ̀ ní Abúlé Odù bus stop. Gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Ìgàndò, Ibà, Ìyànà Ibà, ẹwọ mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá. Ẹ bọ́lẹ̀ ní Abúlé Odù bus stop, RCCG car park, Abúlé Odù bus stop. God bless you.
0: Nice. Ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kó tó di pé mo gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tó ń mark birthday wọn. Ìwé Isaiah chapter 43 títí wọ Isaiah 48. Isaiah chapter 43 títí wọ 48. Ẹ wá kúnlẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àtàwọn ọmọ Ọlọ́run tí mark wedding anniversary, ẹ̀yin tẹ́ mark birthday yín àtẹ̀yin tẹ́ mark wedding anniversary, ẹ wá kúnlẹ̀ níwájú Olúwa. Kí n tó gbàdúrà fún yín, láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó ń lọ sí gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ìsìn kan péré la nílò ní 07 ni ó sì bẹ̀rẹ̀. Holy Communion Service for that matter. Ìsìn agbára hanhan ni. Kí ló ń fẹ́ gan? Ẹ já lọ church. Àti ní gbogbo Sona church, ìsìn ẹyọ kan. Ẹ kọ̀nẹ́ẹ̀tì mọ́ mi láàárọ̀ yìí. Ẹ kúnlẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn yìí náà wá kúnlẹ̀. Ọlọ́run jọ, mo fi Májẹ̀mú bí ọ, mo fi Títóbi Ọláàrẹ bí ọ, mo fi àánú ìwọlé aláàánú Samaria, mo fi ọ bí ọ. Màmá àti bàbá àti bírọ́dà tí ń sọjọ́ òbí rẹ̀ tí ń máàkì àyájọ́ ọjọ́ òbí lónìí, àti gbogbo àwọn tí ń máàkì àyájọ́ ọjọ́ ìgbéyàwó wọn lónìí. Jọ nítorí Jésù tó ń jẹ́ àánú jẹ́ wọn ra àánú gbà. In Jesus name, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó neat. 080-88-71-65-66 080-88-71-65-66 Ẹ send the message in. Ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.

0: jókè.
1: Olúwàgbà ọpa ẹ̀wà ipá àti agbára Israẹli ọba tí ń bá mi rìnrìn àjò àṣeyọrí alágbàwí gbogbo ẹ̀dá ọba tí ń rán ni títún bá ní ṣe adá ògo padà fún ọlẹ́ẹ̀kan sí ọlọ́run tó ní gbogbo ògo olúwàgbà ọpa ẹ̀wà ìforúkọ mímọ rẹ máa jọba lolúwa ó ń gbọ́ mi lákòókò yìí gbogbo ibi tó ti ń gbọ́ mi kìkì àmì ni kò ṣe ayé ò ní faṣọ ògo rẹ yà sàmì lọ́nà ní kàlá ayé ò ní faṣọ ògo wa yà fún ní dẹni àná ìdẹni ẹmọ jíjọ tó bá ń gbọ́ mi nígbà àkọ́kọ́ orúkọ mi ni wòlí io ajílóore àtàmátàsé jp tilẹ̀jẹ́ ránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsé tọ́lọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gẹ̀ẹ́sì ẹgbẹ́dá nílùú ìbàdàn ha ẹnìkan ní júwe ọjọ́ ajé júwe fẹ́ tó níbẹ̀ láti máa ṣe on the 10th tó ń bọ̀ lọ́nà tenth july ọjọ́ friday on the 10th bọ́ bá ti dé ìbàdàn ní wòrò gbogbo tó ń bọ̀ látọ̀ ní èkó gbogbo tó ń bọ̀ láti ọ̀nà ìlọrin gbogbo tó ń bọ̀ láti ọ̀nà ìjẹ̀bú sáàdé ìwò road gbìyànjú kó dé ìwò road tó bá ti dé ìwò road wàá ti rí àwọn taxi tó ń pe olúwẹ̀gbẹ́dá taxi yẹn ni kò wọ̀ ní ká jẹ́ sí olúwo junction tó bá ti dé olúwo junction ìwọ kan gòkè sókè síbi gẹ́ẹ̀tì lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà ògùn yẹn sọ wípé àtàmátàsí ló lọ ìwò road sí olúwo junction sí àtàmátàsí tèmi àti òní ṣòro ṣe àánú ńlá tí kì í bàtà kó padì ó máa wá wálé ogó mi ogó rẹ ò ní ṣe ìrànlọ́wọ́ máa dìde tó wọ́n dẹ̀ ń bá ẹni yìí sọ̀rọ̀ oní kẹ́mìsì sẹ̀tọ́másìsì yẹn ṣùgbọ́n àìsàn kan ṣe ẹ́ o ó dẹ̀ ti gbìyànjú gbogbo oògùn tí ò dẹ̀ lọ onímọ̀jẹ̀mú dẹ̀ ní kí n gbàdúrà fún ọ fọwọ́ síbi tó ń dùn ẹ́ yẹn ọ̀rọ̀ jáde pẹ̀lú àṣẹ tí kì í tà sí bíbélì kọ́ wípé ẹ̀rù yóò bá àlejò wọ́n sì fi ìpayà ńlá àti ìbẹ̀rù gbogbo sákòǹde kọ́ lọ sí wọn fọwọ́gbà bẹ́ẹ̀ fọwọ́gbà tún fọwọ́gbà fọwọ́gbà ẹ̀bẹ̀ dáadáa mo sọ àìsàn yẹn kó jáde bí ọkọ̀ ìnáyà ká ìtàkó náyà ìkàbárì
2: ẹ̀mí àwọn wò ní
1: àìsàn yẹn jáde bí ọkọ̀ ìrẹ́jẹ́ gbọ́dọ̀ gbọ́ àwọn tí nǹkan ṣe wọ́n lágbo ara
2: báyìí
1: ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn la fi agbára fún láti jẹ́ ọmọ ọlọ́run àti gbogbo ẹni tó borúkọ mímọ́ ẹ̀gbọ́ mo sọ jáde bí ìwò yìí tó ọba ìgbàgbọ́ ọfà ìsàn yẹn jáde wọ́n bá mi sọ̀rọ̀ lórí ọkùnrin yìí ó máa ń bá àyàn ralé òun máa ń bá àyàn talẹ̀ òun talẹ̀ bí gbèsè ńlá kan mọ̀ lọ́lù ọ́ o onímọ̀jẹ̀mú mọ̀ ní kí n pàdúrà rẹ̀ lọ́wọ́ fọwọ́ rẹ̀ fi bó ojú ẹ̀ fọwọ́ bó ojú fọwọ́ bó ojú omi tí mo máa ń ní ká ẹ gbé síwájú ẹ̀ ṣe bó ti gbé síbẹ̀ o ṣe ń gbọ́ mi gbà àkọ́kọ́ ó yà lọ pọn omi síwájú báyìí omi yẹ kó bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tó bá ti bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tí àmì tínú ẹ̀ sí má wàá gbàgbé owó tó máa fi sínú ẹ̀ owó tó jọjú ni kò fi sí tó bá ti wá parí gbogbo àdúrà tán yọ owó yẹ kó tọ́jú ẹ̀ tó bá tún di lọ́la owó tún lò ó tó bá wá yá ọ̀ wá yún owó yẹn ó lè fi papọ̀ mọ́ owó ọjà ẹ̀ wàá rí pé bí àgbàánú bí gbèsè òní jà ẹ̀ mọ́ bọ́lá òun ṣe ń bẹ tí ẹ̀ omi sáà ló ń poró iná ojò gidigidi ló ń poró ọ̀gbẹlẹ̀ orúkọ jésù ló ń poró ẹ̀mí òkùnkùn báyìí ni mo sọ ẹ̀yà kóòtà nínú àìsàn kábà ogun ìgbèsè yẹn ó fayé ẹ̀dẹ́ ogun ìgbèsè yẹn ó di àwàkù yẹ kí n gbàdúrà gbogbo àwọn tó ń jẹ gbèsè yá mú omi yẹn sára wọn sára
2: wọn sára
1: ìwé àwọn ọba kejì nígbà tó ń sọ̀rọ̀ ní orí kẹrin tí gbèsè pa ọ̀kan nínú àwọn ọmọ wòlíì kò dẹ̀ síríìsì tó ṣe pa torí wípé kò mọ bá ṣe ń sọ wòlíì lọ lẹ́yìn ìgbà tí gbèsè pa àwọn onígbèsè fẹ́ máa kó ọmọ ẹ̀ lọ ìgbà yẹn ló ti ìyàwó ẹ̀ wá kéde ta ló lọ bá ó ní kó lọ rọ ìkòkò tó pọ̀ kó lọ máa rọ ìgbà tó rọ ìkòkò yẹn tán òróró ò mọ̀ jẹ́ o àgbà tí láti ìkòkò tán yá ìṣẹ̀lẹ̀ tí bilé tí wọ́n tilẹ̀ kùmọ́ sí tó kú tán ní òró tó dá òní wá ní kó lọ tà ó san gbèsè ó tún jẹ èrè níbẹ̀ báyìí ni mo sọ ìwọ̀n bá nǹkan tó ní yẹn ìwọ̀n bá nǹkan tá a ní yẹn ràkúkà nà yá bá ẹ̀kọ́ yà nínú àká àìsàn kájà nínú àká ní orúkọ bá bọ́ máa tẹ̀ ní ire tí ò ṣeé kà ire kàǹkà kàǹkà ìbùkún ńlá tí tán gbèsè lójijì ó yá kó dé bá wa kó wọlé tọ̀ wa kó wọlé tọ̀ wa kó dé bá wa a rí bùkún a rọ̀ lá omi yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni mo sọ wọ́n rí pé ọ̀nà tọ́lọ́run máa gbà ó máa yẹ ẹ́ lẹ́nu torí alágbára ni ọba àwọn ọba ni tọba igbagbọ o dinna ko lẹri loruko jesu wa de lẹri lo yin baba tin be lẹyin mi olorun tin ba mi ise
0: olorun
1: ala so pe obo wo ni mo do si lẹyin olorun nikan lo ku wa se ri re ba so pe ka bi o si olulana tin lana feda olulana femi na lo mi sida mu mi o to ti je ro na bayo ogun amuwaye mi ti mo so ba mi gba pada ki le lenu oro ki ya mi tan ki mo toro je mi ki wa je je o ke mi na se rere ka gbo mi ni beji ga ko lo mi je ri jesu oluwa wa mi ya kule se mi je ku le se bayin dowo re dele e ta gun ba ti dun wa kan ke mimo mimo mimo so lo lawon mo wo bangeli se te niyan e lo ka iwe Isaiah
0: yes sir
1: Isaiah mo ni o ka lo ka ori ese ori kefa ko mu lati se kini lo o ba bangeli se ise ori to ba tun wa raye e tun lo ka iwe ifun iwe ifun won ye lo ka ori kerin e ko wa lo wo ese kejo mo te mi mo so ni be wa ni ka bangeli n wo le ni tan se mi mo so lo o ya ja lo so ya o mo do lo lo ran ogun aya pe mo gbadua
0: yes
1: sir ogun amu waye ko ni so mo ala ogowo ni dogun mo wa lebe aya kata maria ke fami
0: mimo
1: ah ah gbogbo ti so ologodi ologogoro
0: ayorayo
1: gbogbo ti so ologodi ologo
0: ba won ba
1: gbogbo ti aye ngba lowo ologo ti aye fi ngba bi ologo to ologo fi je ni igbagbe o na meya kata maria le ni emi mimo o ya segbe fu wa segbe fu wa segbe fu wa segbe fu wa ogun ma sha ogun ma sha ogun ma so iyanu ma sha ide ma sha ama rona ba in the name o ni emi ologore o Oluwa gbogbo mi fun mi emi ologo re o Oluwa gbogbo mi fun mi awon kan ti seka won ti gbogbo mi fomo won awon kan ti seka won ti gbogbo mi fara won emi ologo re o Oluwa gbogbo mi fun mi awon ori ti awon eyan ko yi
0: yes sir
1: mo wa ninu isoji kan
0: yes sir
1: pelekun le mi kan fin korin yen
0: si o
1: o wa ara re pe ko je ki aye oko ri bi eleyi
0: ah baba
1: egbo
0: yes sir
1: ninu iwe awon ba kini
0: yes sir
1: ori aketa
0: ko
1: so ni ko obirin onina bi kan won ni niba to wo omo ti won gbe si lowo
0: yes sir
1: o ri bi oku omo ni o ti kokko gba kamu
0: yes sir
1: sugbon ori niba ti mo wo fi o ni mo ri pe eleyi ki se temi gbo mi ayan pe
0: yes sir
1: ti o ti wo oro aye re fi aya ka ba ri aka
0: ka
1: ye
0: yes sir
1: ti o ti wo oro ise re yen fi
0: ori
1: ka na bo ri aka ka da
0: ṣé
1: o ti wo ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀yẹ fi ṣé bó ṣe yẹ kó lọ ló lọ yẹn o ti sọ ògo ìgbéyàwó yẹn nù gbogbo ìwà lójútùú mọ́ ẹnìkan lọ́jọ́ kan ẹkún tó ń sun òun ti sọ ògo iṣẹ́ ọnù màláìka dábà kórìà ìmọ̀nàkàbà ogo onísọnù mọ́ wà
0: lọ́wọ́
1: ẹ wo gbogbo yẹn kí n má bàa gbàgbé gbogbo ọjọ́ Friday kì í ṣolú wo la máa máa lọ láàárọ̀ mo níbùdó agbára o aago méje láàárọ̀ a ti kọ́kọ́ lọ gbàdúà ibo la ti máa lọ gbàdúà yẹn
0: grace
1: hub ní olùdarí garden tó wà lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹlé road ẹ̀yìn ìtàfún arena ló wà so gbogbo wọn tó wà ní sango tó wà ní ẹlẹ́yẹlé gbogbo àwọn ará apẹtẹ àwọn èrò àwọ́tọ́ gbogbo ẹ̀yìn ológun ẹrú ẹ̀yìn tẹ̀ wà ní bódìjà àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ wà láàrin ìgboro ìbàdàn aago méje láàárọ̀ láti kọ́kọ́ jọ lọ pàdé ní olùdarí garden lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹlé road ìyẹn lẹ́yìn ìtàfún arena àgbẹ̀dúrà bẹ́ẹ̀ àárín aago méje sí mẹ́wàá ni tó bá wá di aago méjìlá láṣẹ ìwà wà ní olúwo tó wà lọ́nà tó gètè gbẹ́dá
0: ìyẹn
1: ní atamátà olúwa ní ká lọ ṣiṣẹ́ lórí destiny recovery dídá ògo
0: padà
1: bàbá màmá o àwọn èèyàn kan máa ń pera wọn ní ológo ìbéèrè rèé o ta ní jẹ́ ológo kí ni ògo fúnra rẹ ẹ jẹ́ kí n sọ fún àwọn èèyàn kan tọ́bàdé bí wọ́n sọ pé wọ́n ní ológo lò ó tọ́bàdé wọ́n ní sọ pé ológo lò
0: ó
1: mo wá béèrè ìbéèrè yìí màmá dájú ẹ wo bíi sà kí náà ń pè ní ògo kí náà sì ń pè ní ológo mọ́mí àti dádì jẹ́ kí n yànnàná fún ọ ṣé ológo lóòótọ́ ṣé wọ́n gbọ́ ògo rẹ kí náà ń pè lógo ó ní ìyàmúyẹ àdámọ́ ènìyàn tí ọlọ́run fún kí ayé fi ń wárí
0: fún
1: iyì amúyẹ àdámọ́. Adamu eniyan.
0: Adamu eniyan.
1: Ti aye fi wari fun.
0: Eh,
1: o de eniyan ni.
0: Yes sir.
1: To fi du egbe re lo. Ti won fi teri ba fun.
0: O de eniyan ni.
1: Beni
0: sir.
1: Ti aye fi wari fun.
0: Beni o.
1: O dan pe ni ogo.
0: Yes sir.
1: Eh, eni to ni kan to fi du egbe re lo.
0: Yes sir.
1: Tabi to ni kan ta ye fi wari fun. O ni won pe ni ologo.
0: Yes sir.
1: So ologo tabi ogo.
0: Beni sir.
1: Ede kan ni to ni tumo.
0: Yes sir.
1: O ba fe pe ra re ni ologo tabi won gbo ogo re.
0: Beni.
1: Wa ni kankan. Ti awon aye n wari fun.
0: Yes sir.
1: To ni ti o di wi pe o di awati mo e lowo.
0: Abesi o.
1: Ni kankan to fi gba yi lawujo.
0: Yes sir.
1: Ti awon eyan ri mo to fi n bowo fun.
0: Beni o.
1: To pada ni mo.
0: Hey.
1: O tan pe ologo.
0: Yes sir.
1: O nja.
0: Hey.
1: Ami eja.
0: Yes.
1: O ta ye fi pin iwa temi.
0: Ati ariwaye
1: o. O ta ye fi wari fun wa. O to fi pe wa leni yan. O ta ye fi ye wa si.
0: Alagba.
1: O to wori mo wa.
0: Arugo.
1: Na ye kata gori aka pada ni. To wa sonu mo wa lowo. Ti won gbe lo mo wa lowo.
0: Ta
1: pada ni mo. Ogo na pe. Oluwa ja pada. Oluwa ja pada. Oluwa ja pada. Oluwa ja pada. Oluwa ja pada. Oluwa ja pada. In the name of Jesus. Ta ba soro ogo.
0: Beni sir.
1: O te eyan fi dari egbegberun eyan.
0: Yes sir.
1: Ye ki salaye mu. Eri ti of awon omo ma nsare.
0: Beni sir.
1: Omo kan wa mere sajo. To je wi pe ere to ba nsare bayi.
0: Yes sir.
1: Oni o gba ife. Oni gbogbo araye pate wo fun.
0: Yes sir.
1: Oni won ponle.
0: Beni.
1: Ogo re ni ere to nsanye.
0: Yes sir.
1: O laraye fi ponle. O se se ko ma mo lulu.
0: Beni sir.
1: To ba da ri awon onilu.
0: Ni
1: o lo wo ran ni. Ogo e o ba ri lulo. Iru omo yen wa ba wa ni soro.
0: Beni sir.
1: Ti ese re ba lo baje lojiji. Aye gbogbo e lo.
0: Ayo
1: o ba ri ajaba. So ta ba ye eyan to mo lulu.
0: Beni sir.
1: Hey ti gbogbo eyan pon pon pon. Aye gba kan wa ni gijegede ni.
0: Yes sir.
1: Leyin balista. Leyin kini kan. Ori lo ma porun. Orun lo ma pori. Gagagagagaga. Gbogbo eyan o ma pari wo e. Ogun e niyan.
0: Yes sir.
1: Ngba ta ye fe ba ti eje. Mo je ke gbe bere si du.
0: Mo
1: se n ba ologo fi.
0: Abi ese le du ma re.
1: Mo gbadura. Se wa sha
0: mi. Yes sir.
1: O ti wa temi ni bi ogo. Aye o ni baje mo lo. To ba soro ko to le nuya ni won gogo ni won gogo ni ko si kankan ko ni lari kan lati bere aye ara dada ni baki awa ni won bo ogo mo n bo wa soro lori esi lola o mo tun pe logo o mo ogo ti won gba o mo ogo ti sare o mo gogo sare ogo mo sare bi se gogo ku ogo kan sare nigba mi si ni ogo ma sonu patapata be mo so fun seri o ti won pe ni ogo ni ede eberu won pe ni kabodi
0: kabodi
1: be ni kabodi ti e ba kini to iyen ni pe iwon nla won ni iwon ti tobi nkan teyan ni to fi tobi jẹ bẹẹ ni ede giriki won pe ni dogza dogza edi e niyen won pe ni splendor magnificent fancy ati ona to ba ni kini wa magnificent iyen ni wipe ogo niyen now ninu iwe romu ori ẹkẹta won pe ni glory of god so won ma n pe ni secular glory o gbari aka ba saka ogo ti wo atemi fi n jẹ yi ayé o ni gba lọwọ ti n ba fẹ sọ fún ọ ìjẹ mọ sí ogo imú ìmọ àyànnà náà lọ so ma follow mi lọ bí mo ṣe ń ba lọ yẹ lọ follow mi lórí facebook àti tiktok àti youtube tó ló ṣe é ṣe kí tó bẹ̀rẹ̀ màtí ráyè ìyànnà náà dáadáa lọ sórí ajílóore àtàmátàsé prayer life. Ajilore atamata se prayer life lo follow me by lori youtube by ma so lori e lori youtube
0: go
1: o ma ni agba lo subscribe ofe ni subscribe by ko follow me ofe ni o to ba so nipa ogo be ni mo so pe ti ari ogo yi ipin meta ni won pin si
0: ipin meta ni
1: won pe kan ni celestial glory o ni ogo te eyan mu lati orun orun lo gbagba
0: yes sir
1: be mo so fun
0: celestial
1: glory yen abi mo ni ki se pe andele aye discover
0: yes sir
1: eyan ma gbe waye pelu sori ogo sọpẹ ni celestial glory
0: tó
1: ọba ti gbé wáyé òun ni àwọn èèyàn máa ń rí àwọn amòye àwọn tó lóye àwọn tó nímọ àwọn tó ọlọ́run fún ní àṣírí bí àwọn wòlíì mo máa ń sọ ọmọ nítorí ọdún wòlíì
0: wọn
1: kọ ló sọ tó mọ wá wòlíì yàtọ̀ sí pásọ mo ti ẹyin tẹ fọlọ mo sọ fún yín mo dẹ sọ fún pé ó yàtọ̀ sí àpọ́sù ó yàtọ̀ sí títsà ó yàtọ̀ sí evangelism wòlíì ló ní àṣírí lọ́wọ́ gbogbo bá dé lèèyàn wọ́n wòlíì ká wòlíì ló máa jẹ́ kó mọ ibi tọ́rọ ayé ẹ̀ kù sí bí ògo bá sọnù pásọ kan ló máa rìkọ́bà yìí wòlíì ló máa rìkọ́bà wòlíì ló ní àwọn àṣírí yẹn ẹ jẹ́ kí n sọ kinní kan fún ọ nípa wòlíì ibi tí ìrìnàjò rẹ dé tó kú sí bí yóò bá tún tẹ̀síwájú àṣírí yẹn wòlíì la fi fún bí ìrìnàjò ó bá sáré sí ọwọ́ wòlíì lọ́wọ́ ìwé mọ́ sí orí kẹta ẹsẹ̀ ìkeje ó ní torí olúwa ọlọ́run kì yóò ṣe kankan ṣùgbọ́n yóò fi oyin kọ̀ọ̀kan rẹ̀ han àwọn wòlíì ìrìnsẹ̀ torí àìmọye ló gbogbo wálé bẹ̀ tó gbẹ dànù kilofa nigba to fe marin ni ajo onko ko ni woli
0: eh
1: lo so lo ngo wa su emi ma so kini kan fun awon eni ma mi be ni lo je ko clear awon eyan opolopo pastor lo ntele ko tele woli bo ya be je so asiri kan fun to ba gbegbe se woli lo nilo to ba fe sin olodun pastor lo nilo mo ma so opolopo eni eni ba to woli lo isoro lo ni isoro ni gbe eyan wa woli ona bayo lo nje ke eyan wa woli be ni sir ko woli o raye ko joko ti o o mo ma so opolopo oni lo pastor ise ti pastor to olo lu agutan olo ni wasu olo ma ti oro bo e se ri mo ma so popolopo iwo to ba ti gboro si pastor lenu o gboro so olo lenu ni to ro lo lu so agutan re e be ni o si aja to ba fe so ni ki je kini o igbo pe olode that's why I respect pastor oni pastor touch en pe tun ba so lo I give compliment back to the pastor e tori awon ni olodun pe lo lu so agutan amo to ba doju e tan bishop lo ba gori ara to ba le ti oye e mo to mo bi to fe ya si go back to woli idi re o si tori pe woli ni olorun ma lo lati se idari fun o iwe ro mo ri kejo ese ikenla o ni tori iye awon ti a ti pa se mi mo se amona ta to so na o ni awon ni se omo olorun to ba soro ogun amu waye a o ta bi eyan mo ni a ti ki ba se atileyin olorun so mo so bi pe anglican ni ba grand ni o ri ofe ti mo ri gba ni baba di awon baba baba to so pe omo yin so vision ni woli si gbogbo agbaye ma ni tori gba ti a n so vision gba yen awon eyan wo wipe a n so isokuso ni elomi de so pe bere ni wa mo mo pe ogun amuwaye akase ni tun to ma sele ta ma so gba yen ha opolopo gba pade baba jibolu gba la so opolopo ori ofe gba pade baba mi apostle ti mo ti olu ole oba dare ni na ti san san to ni woli mo ni ere mo mo si gbaya ko mo lomu opolopo ori ofe ati gba pade baba mi bilewu mi osofa to to wo le mi lori ni 80 e ma go sa opolopo awon agbagba iranse ti mo ni enketa pelu dara won ni baba ma fori ka wa
0: sheri
1: sa awon kan wa woli ni won kan baba e pade won a ti ri ogo re ngba ta wa kekere pe wa se sele kekere ba omo kekere ni wa to ba fe so mo loruko
0: ba
1: ni ko lo pe woli ni wa to ba ti joko wa je fun mi ma gbo mi awo then in secondary school ha wa gbadura won ko emi mi mo so kale o gbadura fun akoko ogo orun waye ma gbo se emi mi mo so kale fi ogo orun waye hey be se yi mo le mi ma si wa to ba ko ni fun to gbadura ha wa ko orin wonu a ma gbe omo yen dani gbogbo ti awon omo ti mo gbe ngbe si mo so pe won ma da laye mada ni records are there to see be ni mo so fun a ba gbe omo
0: ni
1: opolopo ilu 33 tele leni won ni jeyo kan be mo so fun yin sa oh my god awon ta gbe ngba yen ta so loruko omo ta so pe bayi ni re ma ri imi wa ohun to gbe waye buru a so fun awon iya won pe bayi loluwa ni kan so o nkan bayi ni ke lo se laye ko so mo olori buruku let me tell you the truth orun komi ni woli ati lo yato leta ko so ma larun ko so mo to so pe ko wa sise laye ogun kan le ti ma tele won bo ni rin ajo ohun lo bi je pe ogo wa to je pe awon ologo ti ri ogo re nigbati rebeka oloyun Isaki wọ́n gbẹ̀dúà. Bíbélì sọ ẹ̀ nínú ìwé Genesis chapter 25. Now nígbà tó wá lóyún. Wọ́n wáyé oyún wá ń jà gidigidi nínú ẹ̀. My God, wọ́n ló lọ bèèrè sí ọ̀rọ̀ àwọn wòlíì yẹn. Wòlíì lọ sọ fún pé wọ́n bí orílẹ̀-èdè méjì ló wà nínú rẹ̀ o. Tọ́ ọ bá kà láti verse 22. Ìyẹn nínú ìwé Genesis 25. Ó wá sọ ni o ha. Ó ní nǹkan máa lágbára ju èkejì. Eléyìí tó wá jẹ́ ẹ̀gbọ́n ni yóò sin àbúrò. Bẹ́ẹ̀ ni àti ní oyún náà ti sọ kádàrá. So ogun àmúwáyé wọn ti láti lóyún. Mọ́mì iṣẹ́ wòlíì mi
0: yẹn.
1: Jésù pàápàá àti ní oyún ni àwọn wòlíì ti ń sọ nípa rẹ̀. Àìsáyà orí ẹ̀kẹsàn wọ́n bẹ̀rẹ̀ sí sọ ogun tí jésù ń gbé bọ̀ wọ́n torí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà lẹ́nu tí wọ́n pe jésù lọ́la àbí wọn pe ogun ni ogun tó mú wa bẹ́ẹ̀ náà ni ìwọ náà nǹkan kan wà tó mú tẹ̀lé ẹ láti ọ̀run wáyé torí tó mú tẹ̀lé ẹ yẹn òun ni wọ́n ń pè ní celestial glory ogun àtọ̀run náà ń pè bẹ́ẹ̀ kẹ́rí ogun yẹn ló máa ń bá àtakò pàdé tó bá rí pé nǹkan dàrú fún ẹ jẹ́ ọkọ lọ wà nípa celestial glory rẹ ogun àmútọ̀run wa òun lọ́yẹ́ máa ń gbógun sí òun làwọn àjẹ́ máa ń gbógun sí òun làwọn alágbára lóògùn máa ń gbógun sí òun làwọn èèyàn máa ń torí ẹ̀bínú ènìyàn òun náà máa ń torí ẹ̀gàyà ju ènìyàn rú òun náà máa ń torí ẹ̀fẹ́ sọ ni dẹrú ẹlòmíì ò dẹ kí à kò súnmọ́ wòlíì tí ọlọ́run fún ní ìjìnlẹ̀ èmi rẹ̀ máa ń sọ wípé tí ọba dọ́dọ̀ wòlíì ha ìwọ́kọ́ ló ń sọ tó ń ṣe ọ ẹ̀mí mọ́ ni wọ́n máa gbẹnu wòlíì wọ́n máa sọ àṣ ṣe ati wa ran mi si o gbogbo iwo to gbọ mi gbogbo eyan lo se yi o to luwa ni ka sise le lori gbigba ogo pada ija pada ogo glory recovery e ma je ki gbagbe ma ko tinu lola kini kan to npe ni terrestrial glory ikan wa to npe ni tele se ta ko yen isere e e r e terrestrial glory e ke ta npe ni tele

0: àwọn èèyàn lẹ́rìn ẹja gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu wọn.
1: Ibi tẹ́ ẹ ti wá àtúntọ́lọ́ àtàmátà ti fún.
2: Ẹ sọ sókè. Orúkọ mi ni Solomon Abimbola. Mo wá láti agbègbè Ọjọ́ nígbà tí mo kọ́kọ́ wá ní last week Sunday. Nígbà tá a parí àdúrà, bàbá ní 10,000 naira pé tó bá ní láàrin wa. Mo wá sọ pé màá wà mí ìlówó yẹn lọ́wọ́. Nígbà tí mo
1: dúró ìlówó yẹn lọ́wọ́ níwájú Ọlọ́run àti
2: ẹnìkan. Wípé torí mo fẹ́ yáwó lọ́wọ́ ẹni ẹ̀sìn kó yá mi lówó yẹn pé mo fẹ́ fi ṣiṣẹ́ kan lóṣù kó yá mi ní owó tó bóyá ṣe yá mi lówó ẹ̀rí pé ọwọ́ alẹ́ ni alátìyẹ wọlé tó mò sì
1: kúrò ẹ̀yá owó yẹn
2: yáwó yẹn mo dẹ̀ san.
1: Ẹ wá sọ 10,000
2: yẹn
1: túnṣe olúwa ní Sunday.
2: Mo sá mi lára bọ̀ mo sá san ṣùgbọ́n nígbà tó di àárín ọ̀sẹ̀ ẹnìkan wá bá mi lọ́fíìsì nígbà wo gbogbo ẹjọ́ tán kinní kan kinní kan tó bá kó 200,000.
1: O kó 200,000
2: sórí tébù.
1: Ẹ gbà bíbélì. Torí wọ́n gba ẹ̀rí èké. Níwájú Ọlọ́run àti ènìyàn ẹni yẹn kó 200,000.
2: Cash.
1: Ẹ gbà ẹwẹ́ ẹ̀rí.
2: Mi gba ẹni kan tó mo bìlí pé iṣẹ́ ọwọ́ mi fẹ́ àmọ́ wà á bọ̀ kì í pé kinní kan. Ó ṣe wá kó 200,000 níkẹ́ ìkú bóyá bíi 50,000 méjì. Nígbà mi wá kà á. Ọmọ mi dẹ̀ wà ní iléèwé gíga. Mo ṣe pé ọmọ nìyẹn pé mo ti rí lára owó ẹ o.
1: Ẹlẹ́ ti rí lára owó ẹ pẹpẹ.
2: Ẹ mo san then àwọn nǹkan mìíràn kò wá mi lọ́rùn mo san lára ẹ.
1: Lẹ́yìn ìgbà tí ẹ jáde fún 10,000. Wọ́n kàn wá kó yẹn fún 200 lọ́fíìsì.
2: Ẹnìkan náà tí mo bá ṣe bí consultancy tí ò fún mi ní nǹkan kan tí òun náà ṣe sọ pé òun wá mi kíní kan kìnìkan. Èyàn náà tún transfer 100,000.
1: Sí yín.
2: Sí mi.
1: Jésù wo. Lọ́lọ́run àtàmátà ti ṣe máa ń ṣe
2: ni.
1: Lórúkọ Jésù ti wọlé ríkà. A máa
2: lẹ́rìí.
1: Ìdàmà ẹtí ni mo fi. Ẹyin àyàn fẹ́ o. Ata sọ ọrẹ kan tó lágbára lẹ́nu. Olúwa kí ni ká pè ní ọrẹ ìgbé dìde. Olúwa ní òun fẹ́ ti gbé àwọn èèyàn dìde ni. Tọ́jà fẹ́ gbé ogo wọn pa. Kẹ́lò mi ti sùn lẹ̀. Ogo rẹ̀ náà ti sùn. Kò sẹ́rìí mọ́. Kò dẹ̀ sí ìyanu mọ́. Tipẹ́tipẹ́. Olúwa afẹ́ gbé ògo yẹn dìde padà gbogbo ẹni fẹ́ẹ́ ti ń bá ògo ẹ̀jà olúwa fẹ́ fi ọrẹ yìí ra ògo padà afẹ́ ti báyìí ògo padà afẹ́ ti ìgbẹ́fẹ́ ni afẹ́ ti ra ògo padà afẹ́ ti gba ògo padà olúwa ní gbogbo ẹni tó bá ti ṣe olúwa ní pátápátá kọ́kàn máa bèèrè pé olúwa mo gbọ́ ògo mi padà lórúkọ jésù máa gbọ́ ògo àṣẹ ti mú bẹ́ẹ̀ ní àyànfẹ́ o gbogbo èèyàn yẹn pátápátá kí lè máa ṣe sà ẹ lọ ka jẹ́nu sí ṣàtọ̀ wà lẹ́yìn ni o dípò ka jẹ́ sí ṣàtọ̀ wà lẹ́yìn ìgbà yẹn ni dípò ka
2: Samuwa
1: bẹ́ẹ̀ ni Samuwa lẹ́yìn ìgbà tó bá ti ka tán dípò ka Isaiah 45 ohun tó máa kà nìyẹn ẹ wàá kan ká sínú omi yẹn wà wá máa gbọ̀dú àti dípò olúwa torí mo ti sọ rẹ yìí gba ògo mi padà fún mi destiny recovery àfi tó mi yóò bá kẹ́ ẹ lára nígbà tó bá ti sọ rẹ yẹn èdè díẹ̀ ni wípé tó bá ti lomi yẹn lẹ́nu dípò sọ rẹ santi ọmọ rẹ ògo gbọ́dọ̀ sọ̀rọ̀ àká nọmba wo ló fẹ́ lò kọ́lẹ̀ báyìí UBA ni o
2: UBA
1: ó tilẹ̀ 10-2-4-24-7-7-5-0-50-8-0-80 UBA ni o. Orúkọ tó máa rí bẹ́ẹ̀ Christ Artillery Atamata se. Christ Artillery Atamata
2: Atamata.
1: Ogun oníjà o. Gbogbo ìwọ tó bá ti sọ rẹ yẹn. Owó tó máa wá kà lélẹ́yìí. Kàsínú omi yẹn. Genesis chapter 1. Psalm 1. Àti Isaiah 45. Kásì ló kọ́ ọmọ rẹ lò. Kó wá pè mí fún ẹ. Wà lẹ́rìí. Àǹfààní kí ló jẹ́ pé nǹkan ojú ìrẹ̀ ayé oko sọ ẹ̀mí ẹ̀. Káàní sọ ẹ̀mí wa. Káàní sọ ìjọba ọlọ́run. Ìgbà ni mo fi
2: sọ.
1: Kí n fẹ́yàn mẹ́rin péré lórí ọ̀fẹ́ kó pè. Kí n sọ tẹ́lẹ̀ sáyé rẹ̀. Ìgbésẹ̀ tó máa gbé. Àti ọ̀nà báyọ̀ ní ìrìn àjò. Orí àánú gbàbí lọ́dọ̀ wò lélẹ̀. Nọ́mbà tó wá pè sí rẹ̀ 07-0-07-0-05-2-3-23-14-17-17 ọmọ àgbàdua o lọ́jọ́ friday ní ìbàdàn aago méje láàárọ̀ wà lẹ́rìí tó bá wá jésù lòlúwa.

tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Michael Ojolowo rẹ̀. Abosede Brown. Látinú ìjọ wa Christ Apostolic Church Power Assembly tó wà lóluyọ̀lé.

ẹgbọ́n wa káyọ̀dé olóyòdé látòlé èdè amẹ́ríkà wọ́n ní màmá mo kí yín ẹ kú iṣẹ́ olúwa olúwa yóò mọ aṣọ agbára dọ̀tun ṣeun ọlá di púpọ̀ wọ́n ní màmá mo kí yín ẹ káàbọ̀ láti gbáre mú ọlá lérè táwọn òkìkẹ́ lọ́mọ wọ́n ní màmá wa lọ́wọ́ ẹrẹ́wẹ́dọ́ máa ọlá tẹ́jú felicia wọ́n ní màmá mọ́ àná

0: yin fun yin pe mama wa si nbe nbi tori akase la feto ise la ro yi fun iran ti odun keta ti baba wa noluwa iko ati irijo olorun alaye woli michael ojo olowere baba automatic ti baba fi ara lele ara lo sun majemo ati pe nte waju
1: ojo aso funfun ojo ede ojo amu gbogbo eyan ni mo ko mora
0: mama wa si nbe nbi mama eje ma kiyin pe ku ataro igba ti e ti ngbon baba ti so bi ena ngbo ya won so fun yin pe mama e ja won ma lo igba ti sele yen wa sele bo lo sere lara yin
2: o je to lagbara lara mi ni iseju yen mi ti e ma bi mo wa mo wa kun mi ori kun emi re kun sun o sha wo ase ifopa mi ti nga nka wo na ni mi re kun sun mi o ma ti mo ti e le se da to sa ya na se ne ki un fokan bale ba won ma wo fun pa mi won ti o ti o ti n ba 200 o sa ni ki n du ki n joko si bo ya won ni n fe gbe lele mi orun okun mi orun o se sun titi le fi mo mi ro orun sun ipe wa lotun lo si rawon eyan ti mo pe won ti sinmi omo mi lo gbe fonu a na mi mi si mi pe a gbe fonu fun mi pe elomi fe ki mi ma ni wo owo ni mo fi se sign fun titi fi le fi mo gba le si mo mu lati koja wa sile nto bi ago mesan si mewa ngba ma dele awon olopa ni an fi lead mi latenu gate wole
0: ero ti po ba mo
2: ero ti po ero ti po o da bi pe gbogbo ilu Ibadan ya sile wa awon olopa lo lead mi latinu ile latenu gate
0: bonu ile
2: inu ile ti me goke da ti mo goke ta awon mi ya bo mi nu ile sa so ko so ko so ko so ko oju ara mi nse bewe ke si ta fe se
0: se eru n ba yin ni pe baba sun bo la sise to wa le bo ni se gbe ona wo la gbe gba
2: ya mo pe iya pa yen lagbara eyan meji ojo ma rin ajo ko wa ku enikan soso o je n to lagbara pupo ati pe ise tabu atabu ati an fi kale yi bo lati se anawo lagbe gba akoni lo
0: bi odun meta wa seyin di sin bo wa ni solorun lowo re si nbe lenu ise
2: a dupe lowo olorun ayo mi kun pe oluwa n ba ise re lo o ti e si awa wi kaka
0: ko sawa wi kaka
2: si awa wi majemo ati pe n fo
0: majemo ati pe n fo mama awon ka olaye ka won ori olowere nu yin o awa ta wa nu jo wa la mo pe ba mi nbe nu yin mama la rin bi seju mejeje sin yin le e fa won kan ladua gbogbo yin wo le fe gbadua iri aro n mo po te wa mi mo ru iporuru okan te ni eyin melo le le sumo di radio yin mama fe gbadua fun gbogbo okan gege bi pe ile itabi kale lori oke agbara e to tan imole nla sori oke imole e ka jo baba po nbe n ka jola ka wa so pe kaakiri gbogbo agbaye te do sogbo te de benue te de lorin te de ko koda te de ki okun le ka jo baba wa eje baba o ka ri owo ja Jesus power mama mo fi yin leyin agbo ara e ba wa e wonu majemu ipe ori oke agbara ipe ta pe Michael ojo olowere e sure fun gbogbo kan laaro e
2: oruko Jesu
0: amen
2: oruko Jesu
0: amen
2: oruko la Jesu
0: amen
2: agbe oga lopolopo fun gbogbo kan to nwo lakoko olarun gba ope wa
0: amen
2: emi mi mo gba yin wa
0: amen
2: ope wa ti wa jo sete ogba
0: amen
2: gbogbo ọkàn tó wà níbi àkókò ìlérúkọ jésù olúwa kó sù rẹ fún yín ọlọ́run kó gbàdúrà fún yín gbogbo ìṣòro ayé ẹnì kọ̀ọ̀kan olúwa bá pàdé ìyọnu wàhálà ayé yín lórúkọ jésù ọlọ́run ọlọ́wọ́lá olúwa bá pàdé ọlọ́run yanjú ẹ ẹni tó ń fẹ́ ọmọ olúwa gbọ́ ọmọ lọ́rẹ́ lọ́wọ́ gbé ọmọ rere lé lọ́wọ́ ẹni tó ń fẹ́ ọkọ olúwa wọ́ ọkọ rẹ fún ẹni tó ń fẹ́ aya olúwa wọ́ aya rẹ fún ẹni tó ń fẹ́ iṣẹ́ olúwa wọ́ iṣẹ́ rẹ fún ẹni tó ń fẹ́ ìwòsàn olúwa wò ó sàn lórúkọ bàbá tọmọ tẹmọ bí àní ẹnì kọ̀ọ̀kan ṣe rí olúwa bá pàdé ọlọ́run ọkọ mi o olúwa bá pàdé ọlọ́run ọlọ́wẹ̀rẹ́ o olúwa bá pàdé yanjú ìṣòro wọn gbogbo ìṣòro ẹnì kọ̀ọ̀kan lórúkọ jésù olúwa yanjú ẹ bóyá owó lòun fẹ́ ni lórúkọ jésù ọlọ́run òbùkún kó bùkún ọ àtijọ́ àti mọ àtinú àti lòkò ní wọn ọlọ́run olùpèsè kó máa pèsè fún ọ lórúkọ jésù bí ọ̀dà itọ́ kì í ṣe dá hán lórúkọ bàbá tọmọ tẹmọ ọ̀dọ́ rere ò ní dá yín
0: orere
2: gbogbo tá a fẹ́ olúwa pèsè ọlọ́run kó tẹ̀yìn lọ́rùn ọkàn yín yóò balẹ̀ ọlọ́run tẹ́ sinmi lé lórúkọ jésù yóò máa tà ní yín yóò máa yanjú ìṣòro yín yóò máa bá yín pàdé ogun ayé yín ṣẹ́ wàhálà ayé yín parí ìdààmú ayé yín tán ìṣòro yín parí ọlọ́run ọlọ́wẹ̀rẹ́ kò yanjú ẹ̀ ọlọ́run Michael ojú ọlọ́wẹ̀rẹ́ ò kò gbé ìṣòro yín
0: mi
2: kẹ́sì di òmìnira
0: gbàdúà
2: bó aláṣẹ ọ̀run lórúkọ jésù kìsì ọwọ́ agbára ọlọ́run ọlẹ̀ kò gbé yín ró agbára tá a fi mọ ọlọ́run ju ti àtẹ̀ wá lọ olúwa kò gbé
0: wọ̀nyí
2: agbára tá a fi súnmọ́ ọlọ́run ju ti àtẹ̀ wá lọ olúwa kò gbé wọ̀nyí nínú jésù ẹsẹ̀ yín ò ní yẹ olúwa kò ṣe ti láṣẹ pé ọkàn yín kò balẹ̀
0: gbogbo
2: ogun tọ̀tàn toru talẹ́ tààrọ̀ ọlọ́run gbẹ́sẹ̀ lé
0: ìjì
2: ayé ò ní jàlù yín gbogbo àwọn tí ìjì ń jà ìdákẹ́rọ́ kò débà
0: ọba
2: tó bá ìjì omi òkun wí tí ìdákẹ́rọ́ débà gbogbo ìjì ayé yín kò parẹ́
0: sọ̀nù
2: ọlọ́run kò bá yín pàdé
0: olúwa
2: ṣe bẹ́ẹ̀ bí ọlọ́run ti ń dábìrà ní ọtọmátíìkì nínú ayé ẹnìkọ̀ọ̀kan yín kò máa dábìrà kó sì yanjú ìṣòro
0: yín
2: bẹ́ẹ̀ di òmìnira
0: ayọ̀
2: yín kò kún o
0: ìbànújẹ́
2: yín kò parẹ́
0: àárín
2: ọkọ àti aya tó dàrú olúwa tó tò
0: mi kristi
2: ẹ̀mí máa tún ṣe
0: mi jésù
2: ìfẹ́ ìṣẹ̀tàn kó wà ní
0: mi jésù
2: ìfẹ́ tí ò sí àgàbà gèbè tí ò sí ẹ̀tàn nínú kó wà ní
0: mi jésù
2: olúwa ṣe bẹ́ẹ̀
0: mi
2: gbàdúà
0: mi
2: aláṣẹ ọ̀run
0: á
2: sì máa yan ọ́
0: mi
2: jésù kristi olúwa wa
0: mi àmì àmì lórúkọ jésù
2: pàwà
0: pàwà jésù.
3: Ó pé ọdún mẹ́ta tí bàbá wa ní olúwa ikọ̀ àti ìrìjú sùn Prophet Michael Ojo Ọlọ́wẹ̀rẹ́ bàbá ọ̀tún

gbogbo pada sọdọ ẹni tó ni ọlọrun ipe baba woli mo ọlọwẹrẹ pẹlú ìsọjí alágbára ọlọjọ mẹta bẹ láti ọjọ kini sí ọjọ kẹta oṣù keje ọdún tí a wà yìí fún ìgbàlà ìdáǹde ìṣẹgun àti àṣeyọrí fún gbogbo ọkàn látàgogo márùn rọlẹ lọjọ mẹtẹẹta táwa fi orin ìyìn àtijọ parí ẹ lọjọ sunday ọjọ karùnún oṣù keje fún ọlọrun tó ni má jẹmu tí kò sì gbà kí má jẹmu ọwọn bàjẹ aago méjìlá ọsán ni ìsítà sọ yọ bẹrẹ nínú ìjọ wa christ apostolic church òkè agbára aṣí ìbàdàn ọpọ àwọn olórin ẹmí ń bọ evangelist dr bọlá rẹ ní

0: ati ife to fi fun wa e pele brother josi o le ni eh we soro loju ajititi we soro loju ajititi abi suru sa e sa suru do ni gbogbo oro le aye wa gba suru na ni e ja fi si suru na ni e ja fi to yo kukuda aye wo si da aye wo rorun nagbara olohun ko si nkan ti suru se ti emi mo pe sibe sibe olorun be pelu wa mo kiyin o loruko olorun alaye olorun to da emi to da yin to da gbogbo wa olorun ti o fi wa sile ti o ti ni fi wa le titi lai lai fabara olorun ti o nso wa ni gbogbo igba ti ni gba gbogbo mo si mo pe olorun yen na si wa lori te ko kuro nbe yo si tun mo da bo re bo wa gege bi ife re si eni kokan wa mo kiyin loruko olorun alaye yen to pa wa lale ana to tun ji wa si mo le alaye laaro yi opo lajo sun lana ti won lori ofe lati dide o opo ni ile eku ti so ni ile won laaro eni to kan lo mo bi o ba ti kan yen mo pe ko si kankan to kan hun sugbon jo to ba kan lo mo pe hey eku ki sapere ore se mo to yin eku ki si apere ore laye yi ibanuje o da ma fi kogun si odo wa ibanuje ki se to dara oluwa ma fi kogun ayo fun wa ninu aye yi ibanuje ma je ko ropo ayo fun wa adura gidi ni eni to ba kan na lo mo gbogbo awa ta wa lori ofe lati tun jisimo le alaye laaro yi ta gba pa wa to se pe ta gbese wa to se pe ta lanu soro ti ojo ta sinrin ti ojo ti were ti won di wa lokun ti won ma fe gba fun wa lo je poya je o ya je ti o sinu ipin wa ewo eja ma gbosuba fun tori pe olorun na ni ko si elomiran leyin olorun olorun na lo tuku ada gbogbo e pada si o lodo laaro yi baba tewo gbo pe wa ma ko si wa laya ma so pe o se mo pelu wa tori wo na lo tin ba wa se bo latojo to ti pe o ti tun ti so iseleri fun wa pe o tun mo ba wa se titi di asiko yi adupe lowo re o amo lore ni gbogbo igba ope na ni bi gbogbo egberun awon egbegbegberun eyan to ba ku nijo satide ni gbo ba di ojo esin mi sunday orin afope folorun na da tun ko si tori ohun na lo da wa ohun na lo mo bo se npe eni kokan sodo agbega ayin a ki gbogbo eyin te ejo lolufe wa te ejo lolufe kan ni yi e mo pa le se ka ma dupe lowo yin emi o ti e le se ki ma dupe lowo yin tori pe e wo radio po te fi yan ikanni lagelu 96.7 fm te fi yan layo ki la gbe fun yin ta gbe nkokan fun yin o sa wu yin se pe ah ewo eni fe wa na ni ife te si ni si wa na ko ni baje o awon to wa lori facebook po ba bia ta le so tan awon ori won ni ti bere laaro itori awon na mo so fun pa awon ta de se e ki saba lati mo gbe ipe wa rara ko ri be o bo ba se wa ni baba se gbe wa ni e je ki oladele sunday mu iwa won ti wa nbe adebode yusuf oladi meji ta na wa nbe ajibola anobi nene ore mi dada o ti wa nbe o ni titi o okare okare mo tete mo mura ti lo si church o ti e ti ni ile ijosin tohun re alaba yusuf mo ki ma foje peter awon eyan wa dada nu won le se ko ma wa nbe a ma ri yin rifle tawakalitu won le se ko ma wa nbe alaja latif Balatifat Balogun awon na ti wa nbe Olamide Adegoke bi npe Alade Seun won wa nbe Olare Miki omo ibile awon na wa nbe Okedepo Julius Oluyemi awon na ti wa nbe Olamide Adegoke awon na ti wa nbe awon na ti so fun wa pe a wa nbi asiri yin Yusuf Koyum won wa nbe awon ti orisirisi emoji no sha don't send Osunleye Akikumi Afis won wa nbe ari yin ile tebo sibe sori ero ayelujara atako agbaye ti facebook ti lagelu ten lori afẹ ati ma wo mi ketekete ewo eja ma share ka ma so fun elomi pe eto tun ti bere o ta pe ni akoko eyin pelu omo yin ore yin ololufe yin titilayo akinsola o tun ti de na nu ni o ba se nke eyin te wa ni ori facebook wa ko di we wakilu Florence Okorocha Alofemi ana mi nu ana mi daadan Alofemi ana mi daadan eh ko le gbo mo lowo mi mo ko le gbo ni fun ona mo ni fun omo o le gbo mo lowo mi mo nisi city ba se city wa lan si aduni ade sogbe ni adupe lowo yin boss Odumosu akeyin na ese te nwa nbe fu wa ni gbogbo igba amoriri yin o ese gbogbo eyin ejika ti ki je ka so ye aki eyin na nke je nkoko be rodo baba mi baba mi with god baba di oye baba ase kiki oro kiki ase mo ro pe daddy ti gbagbe won sa ọkọ bóyá wọn ṣí rédíò wọn ṣàṣì rédíò wọn rí pé àwọn ògbóhùn mi lábá pè mí ṣe bí mo ṣe gbé bí mo ṣe mo ní pápá ló ń pè yí o bí mo ṣe ń gbọ́ ìpè wọn báyìí mo ní pápá ó tún yan àwẹ̀ nǹkan ti ṣe mí o nǹkan ti ṣe nǹkan ti ṣe mo bóyá pápá fẹ́ yan àwẹ̀ o nǹkan ti ṣe mí láàárọ̀ àṣé ń tiẹ̀ nǹkan. Mo bá sáré gbé wọn pápá ẹ káàárọ̀ sọmọ rẹ nǹkan yín ní orí rédíò ṣé òsì mo ní à ìsì ń bi iṣẹ́ ní èyí wọ́n ní àwọn ti gbàgbé o kí ìṣòro ìṣòro táwọn ti tọ́ lọ́jọ́ mẹ́ta ló jẹ́ káwọn gbàgbé ẹ wọ̀ ẹ ṣe ẹ kú fẹ́ ọlọ́run ò ní fẹ́ ẹ̀yìn náà o mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ rírì yín gan àti mama náà gbogbo ìgbà ní gbogbo àsìkò ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ẹ ṣe ẹ kú ìmọ̀ràn ẹ kú ìfẹ́ ẹ kú ìtọ́jú ọlọ́run àtọ́jú yín náà ìjọ ọlọ́run ò ní bàjẹ́ lágbára Elédùmarè ẹ já wo bàbá wa dáadáa Anthony Bọ́dúnrìn olówórí ọkọ ọkùnrin fún mi nọ́mà tó ń ṣe nọ́mà ní gbogbo ìgbà àti nígbà gbogbo àkìyín ẹ ṣe sà ẹ ṣe mà àdúpẹ́ lọ́wọ́ yín o ojú ò ní tì yín ṣeré abiola yaliyali nkoru ọlọrin nkoru ọlọrin ti abiola yaliyali pe ẹ wo ẹ mọ han emi le mo mo ti rẹrin mo ti fẹ dakun bi mo wa yi ki lo de gan na ki ni problem yin madam mo ni eyin gangan na ni problem mi o ti n ba ti n gbohun yin ti n ba ti ri yin inu temi naa ma n dun ayọ mi ma n kun ni ẹ ṣe tẹ wa nbẹ fun wa a n dupẹ lọwọ yin baba mi taju ti n ṣo pade baba ẹ ṣe mo mọ rírì yín o mo tiẹ̀ ti gbóhùn àtura bákà mo ti gbóhùn wọn ti pẹ́ nìmọ̀ tó dé mo ti gbóhùn wọn ti pẹ́ wọn lè ṣe kán má kàn sí wa bàbá mi kò lè dagùn dúró bàbá ẹ kú gbogbo gbà o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní kéèyàn mọ́ ti ọwọ́ ti bá ń dùn mọ́ mọ́ ti bàbá aṣọ bí nǹkan bá ń ṣe ọ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan bá ń ṣe ọ́ nǹkan bá ń ṣe ọ́ o torí pé àwọn èèyàn náà ni ó tún pé kí ló dé tí ò fi sọ̀rọ̀ síta kí ló dé tí ò jẹ́ ká mọ̀ bí ìyá àbẹ̀jẹ̀ ẹlẹ́gùsí á ní ìwọ náà ló mọ̀ ń sọ fún wa gbogbo wa pé ẹwù já fi ọkàn balẹ̀ ọjọ́ ọ̀la yóò da mọ́ ti ra rẹ lé mọ́ ìyá àbẹ̀jẹ̀ ẹlẹ́gùsí ni mọ́ hàn ra rẹ lé mọ́ mọ́ ṣe ra rẹ léṣe o n tó bá lè ṣe ni o ṣe o Anthony Bọ́dúnrìn Anthony B mo mọ rírì rẹ ojú àti ọ̀ láéláé olówó rí ọkọ fún mi nọ́mà ẹlòmí bí sọlá rẹ àgbémọ́ra pọ̀ kèé ságbémọ́ra kèé ságbémọ́ra kò sí kí lọ́kàn bí inú ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ mọ́dà sí i kábíyèsí adéorí ọ̀kín adéyẹmọ gbogbo ògbómọ̀ṣọ́ kingdom mo gbà ládùúrà fún yín wọn ẹ ní dẹrù àrùká wọn ní fi yín tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé lágbára ọlọ́ ayọ̀ tí ẹ fi kú orílẹ̀-èdè nàìjíríà náà lè fi máa padà dé sórílẹ̀-èdè wa nàìjíríà ẹ sì bá wa náà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà a mọ rírì gbogbo yín olóyè alhaji kabiru jalaru bá tún ṣe ń dé ọ̀hún ni wọ́n tún ń pè à mo ní sọ fún ọ ni mo ti dọ́hùn o mo ní ọlọ́run ṣeun ẹ tà lágbára ọlọ́run ẹ gbẹ wò ẹ fi ọwọ́ pa owó báyìí ẹ tún fọwọ́ pa torí tiwa ni ẹ tún wá sórílẹ̀-èdè nàìjíríà ẹ wà mọ́ lọ́ọ́rẹ́ ẹ mọ́ bọ́ọ́rẹ́ láṣẹ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá dúró tì wá níkànnì yìí tẹ́ ń sọ pé kò ní bàjẹ́ ìkànnì yìí ò ní wó lágbára ọlọ́run tẹ́ ń ran àwọn èèyàn lọ́wọ́ ní gbogbo ìgbà a mọ rírì yín o ẹ ṣe gan ni ṣé ká má tọ́ra wa jẹ àwọn èèyàn ń ran àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ń dúró ti àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò jẹ́ kí omi ojé kó bọ́ lójú wọn pé ẹ mọ̀ sunkún mọ́sẹ̀ àní àmọ̀ rẹ̀ lẹ́kún a mọ rírì yín o a fẹ́ràn yín gan tẹ́ dúró tì wá níkànnì gbágbágbá ẹ wò ó ẹ̀yin náà mọ̀ tẹ̀síwájú lágbára ọlọ́run ẹ ní ṣubú ẹ tí ẹ ní ṣubú débi tẹ́ ṣubú dànù láéláé lágbára Elédùmarè mo kí yín mo kí gbogbo èèyàn gan mo kí gbogbo wa láàárọ̀ yìí mo ṣe yín pẹ̀lẹ́ ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o ojú ò ní tì yín àwọn yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n lójú kan kì í tiná alẹ́ ojú ò ní tì yín lágbára yorùbá ló sọ o yorùbá ló sọ pé yorùbá ló sọ ẹ wo wọn Bímbọ́lá Sadiq mo rí i tó dì láàárọ̀ yìí ó gbé bẹ́líìtì sí inú okùn báyìí ni tó gbó iwájú nice one ẹ̀yìn náà good one kí ni tẹ́ ń sọ yìí kí ni ẹ ṣe gbọ́ Joseph ní àpà àpà ọ̀pá èèyàn ni ó rí bí n bọ́lá sadiq tí ó pohùn rọmọ ọmọ rè ẹ ó kò lówó ìwọ nìkan ló nídìí owó ṣéwà nìkan ló nídìí owó gbogbo wa pátá ni kí ọlọ́run ọba sórí tẹ́lòmíì bá sọ pé ayé ń ṣòun nǹkan ń ṣòun orí fóun dọ̀ndọ̀hún ara àwọn ò yá òun ò tiẹ̀ mọ bó ṣe ń ṣòun lásìkò ṣé amọ̀tàn ra wa jẹ owó ló nídìí ṣé mọ́tàn yìí owó ṣe tó owó bá ti dé ẹ̀rí tí ó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn tínú rẹ̀ ó mọ dùn táyọ̀ rẹ̀ ó kùn gbogbo tí ń ṣe ó lè mọ jẹun tó bá ti dé ó lè mọ jẹun láàrin ọjọ́ kan tí ò ní torí kò ní rántí pé òun ò jẹun téèyàn bá ní oúnjẹ sílé ebi ìpààyàn kódà gan oúnjẹ tó bá ṣe kò ní wú ọjẹ ìwọ jẹ kó wọ́n mọ̀ ló jẹ ẹnu ilé ó rí ní ìsìn tó mọ̀ tí ẹlẹ́kọ̀ọ́ bá kọjá lásán yóò wú ọjẹ ó ti lówó tó fi ra ó kú bó ṣe di bó bá débi sọ alámọ̀là tí ogun fi bẹ̀rẹ̀ rùn ó kọjá lọ kò sí kọ́bọ̀ lọ́wọ́ rẹ pé ìwọ lọ kí n sì lówó lọ́wọ́ kí n yálé lówó kí n yálé oníbùkà kí n fa àmàlà sí pẹ̀lú gbẹ̀gìrì kò sówó lọ́wọ́ rẹ ni owó bá wà lọ́wọ́ rẹ èrò burúkú wọn ò ní wá ó wọ ọbẹ̀ lọ ní tààràtà kò sí ti ń ṣe kálukú ju pé ogun ìṣòro àìlówó lọ́wọ́ náà lógun tó dé bá kálukú ló jẹ́ kára rẹ̀ ó mọ̀ yá bó bá ti dé nìsín ara rẹ̀ ó gbọ̀nà ara rẹ̀ ó yá tó ọlọ́run pèsè fún wa o pèsè fún àìní ẹnì kọ̀ọ̀kan yóò pèsè fún inú ilé yóò pèsè fún àwa náà jọ sí olóye báwo ló ti ṣe rí báwo ni weekend mo wò ẹ́ lánà títí níbi ọ̀dọ̀ ya wa yeye rosodika n ò rí ọ mo rí sàmìye mo ní jòsí dáa n ò rí jòsí lánà ẹ̀yin kọ́ ó yá jẹ́ àlọ́.
1: Ọ̀làdìlú FM 96.7.
2: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Àrí náà jìnà sílé mi. Àlọ́láwà jìnà sílé mi.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
6: Akábala tó jẹ́ kí n máa bòdì gágbá.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,50,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayò ńlá pẹ̀lú oríire ńláńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: Owó ni Monday ní wọ́pẹ́. bosun o le ko lose yi ni me bo lagba be ka ni olokan ninu awon ile ise bread ti nbe leku bodasola ejo e ba awon ile ise bread ki ni nbadan to le sun wo gidi bagba be ka awon to lowo eko eko ni nbe oparo o gbogbo owo la fi wo kotan ti ma wa ile ise bread nbadan ti san wo gidi e wo o ta mi lorun ju ki ma le ko lo a je po gbari wo ile ise better life bakery nu o ti won pariwo pa won nilo be ka to danto to si le dari opo eyan lenu ise lati se bread to tabi akara jade ka wa lagba be ka ni oloto tete kan si won ni malite ni ile ise better life bakery koda ma jo pa tori won nilo won lose yi o koda to ba lore to na jagba be ka to mo se po daada o le pe dani opo be ka won fe gba owo gidi won si mo gba bi won se ngbowo losun won ngbowo lose koda won tun fun won lowo oku fo mo niyan se o se dede lenu ise o sase tete se ki a lo bere se better life bakery gege bi be ka ijafara lewo bakan na won tun nilo awon abileko atomi dan ti eyan bo se to le wa bakery bi ago be so owuro lati wa ta bread gbogbo bi won si mo taja si na won fi han won ba won na se ngbowo lose won ngbowo losun o number yi ni e pe si te ba se ta ti sise 09025427551
8: Ní West Midlands Open University, àmúkí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NCE. HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu Ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
9: Oh yes, an annual 7 Wednesday prophetic Shiloh. Todu 2026 tutiku. Abeka Loloru ni the Holy Church of N Akure. Aladura, Fountain of Salvation. Tuwa ni Yemisho Ne Crescent. Felele Express End, Ibadan. With the theme, Beauty for Ashes. Akure Todu yi, Ewa fun Eru. Isaiah 61 verse 3. From Wednesday 17th June to Wednesday 29th July 2026. La Gomari Role, Simejo Ashaleli Wednesday Koko. Under the ministration of anointed ministers of God. Pastor Toby Omishaki, Prophet Adebo Waleban Venerable Sheyi Kayode, Prophet Femi Fadairo, Prophet Timothy Oyekunle, Reverend Edward K. Alabi, Pastor A.T. Williams, Awon Olori Emi, Fumi Voice of Praise, Fafore Taiwo, Iyano Oluwa Praise, Shade Taiwo, Kemi Rehoboth, Bukola Akin Adesanwole Jesu, Yinka James, Adonai, Pastor Oyebola Oyediran is the host. Waka Jogba Dura Papo, Nibi Ipadi Adura Shilo Wednesday, Meje Todu Yi, Ayoma Aropo Ibanuje Re Loruko Jesu, your life will never remain the same again, in Jesus' name.
10: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun badu upo makamuso Lagelu FM kakaki ile shagun safefe tinfarire idunu kungubo loja tunta Imule guguniso wanya wanya sekereti midungbe Owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa iba won dowo ko la ero guru kawo
11: owo ni kan lo le se o
10: ma doubt e Lagulu FM 97 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi bawujo le se to ngun safefe to mo jase kulo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagulu FM 97 iki walahi ya lubarika kulo oja nbe kerin opo eke
1: Lagulu FM 96.7

0: ẹkùn Jeremiah orí karùn-ún a kà á láti ẹsẹ̀ ìkíní sí ìkẹsàn-án. Wí ẹkùn Jeremiah orí karùn-ún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní dé ìkẹsàn-án. Ó ní rántí Olúwa, ohun tí ó dé sórí wa, rò ó kí o sì wo ẹ̀gan wa. A fi ogún wa lé àwọn àlejò lọ́wọ́, ilé wa fún àwọn àjèjì. Àwa jẹ́ aláìní òbí, bàbá kò sí, àwọn ìyá wa dàbí opó. Àwa ti fi ọwọ́ mu omi wa, à ń tagi wa fún wa. Àwọn tí ń lépa wa súnmọ́ ọrùn wa, àárẹ̀ mú wa. Àwa kò sí ní ìsinmi. Àwa ti fi ọwọ́ wa fún àwọn ará Egypt àti fún ará Assyria láti fi oúnjẹ tẹ wa lọ́rùn. Àwọn bàbá wa ti ṣẹ̀, wọn kò sì sí. Àwa sì ń ru àìṣedédé wọn. Àwọn ẹrú tí ìjọba lórí wa, ẹnìkan kò sì gbà wá kúrò ní ọwọ́ wọn. Nínú ewu ẹ̀mí wa ni àwa ń lọ mu oúnjẹ wa nítorí idà tí a gijù. Bàbá wa, màmá wa nínú Olúwa, ìránṣẹ́ Ọlọ́run alààyè, a ti rí wọn, ó ti tọ́jọ́ méjì mẹ́ta. Àṣà ni mọ̀mọ́, àwọn èèyàn fẹ́ gbóhùn yìn, ẹ jẹ́ a lọ, wọ́n ní tò bí gbogbo nǹkan ṣe rí náà ni. A dúpẹ́ o pé wọ́n tún lórí ọ̀fẹ́ láti wà nínú okolo gbóhùnsáfẹ́fẹ́ fún ti àárọ̀ tòní. Mama Prophetess Esther Olúwakẹ́mi Adébáyọ̀ JP láti Christ Follower Evangelical Ministry International, eléyìí tó wà ní Ọ̀lẹ́yọ̀ Road, Odò Ọ̀nà Eléwé, Nìbàdàn. Mama wà láàrin wa láàárọ̀ yìí o, ẹ lórí ọ̀fẹ́ láti gbàdúrà fún àwọn tí wọ́n ń gbọ́ wa, ẹ sì kí gbogbo wọn káàárọ̀.
1: Ẹ káàárọ̀ akọjọlo àtẹni o, lorúkọ Jésù ogun ẹ̀sùn ní borí wa.
0: Àmì Jésù.
1: Jẹ́ ká gbàdúrà. Bàbá wípé ẹ ṣe ẹgbà ọpẹ́ wa.
0: Àmì Jésù.
1: Ní orúkọ Jésù ẹ̀mí àwọn wòlé ẹgbà ọpẹ́ wa.
0: Àmì Jésù.
1: Fún orí ọ̀fẹ́ àánú ààbò àti ìdásí Ọlọ́run ẹgbà ọpẹ́ wa.
0: Àmì Jésù.
1: Bó tilẹ̀ jẹ́ pé inú ewu là ń gbé Nàìjíríà, síbẹ̀ ń sì ń forí ọ̀fẹ́ gbà wá, ẹ̀mí ẹ ṣe ẹgbà ọpẹ́ wa.
0: Àmì Jésù.
1: Wẹ́kẹ́ni tó wà lórí àkẹtì àsàmú pálásẹ̀ gba àlàáfíà.
0: Àmì Jésù.
1: Gba ìtúsílẹ̀.
0: Àmì.
1: Gbẹ̀mlárada.
0: Àmì.
1: Olábáwa sọ̀rọ̀.
0: Àmì.
1: Olùkọ́sí wa.
0: Àmì.
1: Ohun tó ń lákọjá ni olùkọ́ dá sí.
0: Àmì.
1: Bọ́ lọ́wọ́ ogun.
0: Àmì.
1: Ìyanu ṣẹlẹ̀.
0: Àmì Jésù.
1: Oríbẹ̀ ò ṣe bẹ́ẹ̀.
0: Àmì.
1: Jésù Olúwa wa.
0: Àmì. Àmì lórúkọ Jésù. Màmá, àwọn wo ni aṣọ sí?
1: Àwa ni Nàìjíríà ni, kì í sá àwọn aráàgbà ni mọ́.
0: Àwọn aráàgbà ni ti lọ.
1: Àwọn ti lọ, wọ́n ti sinmi ní kò nù lálà àti wàhálà yìí. Tẹ bá kà á tán ọ̀rọ̀ tó ń gbomijé lójú èèyàn lọ́rọ̀ yìí. Díẹ̀ ló
0: pọ̀ bẹ́ẹ̀.
1: Ẹ wo fast 10 yẹn. Ó ní wọ́n ti àwọn obìnrin wa lógo. Sẹ́mọ̀ ọ̀rọ̀ tó mú ìbànújẹ́ báyàn ni. Nínú ewu ni Nàìjíríà wà. Nínú wàhálà. Nínú payín keke. Nínú oníkólúakóran ti wa. Nǹkan tá à ń bẹ̀rẹ̀ fún ni àdúrà fún àánú. Kò sí nǹkan tá a fẹ́ sọ ju kólúakóṣàṣàánú fún wa. Torí
0: pé kóná ti wa ìtàjíṣẹ́ sílẹ̀ ẹṣẹ́ ti pọ̀ jù.
1: Ipá àjọba gọ̀kan tó wà lẹ́yìn mọ́. N ò mọ tí wọ́n lè ṣe sí mọ́. Bẹ̀tọ́ ló ń bá bá wa dá tó bá ṣàánú fún wa, gbogbo ẹ̀ máa níyànjú.
0: Kì í ṣe àwọn adarí wa gan mọ́. Àwa tá a jọ mọ ẹ̀yìn gan ti wà yìí gan pọ̀.
1: Ó kọjá agbára everyone.
0: Láàárọ̀ yìí mọ̀mọ́, mo ẹnìkan láti sọ testimony ẹ̀ nígbà tó dé látẹ̀wọ̀n pẹ̀lú ọdún tó lò. Ó ní tó yà òun lẹ́nu ni pé gbogbo tó sọ pé òun ṣe òun ò ṣe. Ó ní wọ́n wá gbé àwọn ẹlẹ́rìí wá sínú kóòtù láti jẹ́rìí gbé wọn pé n tẹ̀ ṣe rè á mo mọ̀ ó ṣe báyìí ó ṣe
1: báyìí.
0: Bí mo ṣe wá sọ̀rọ̀ bí Bọ́lá wa sọ, ó ní gbogbo owó tí wọ́n fún wọn lè mọ́ ju 10,000 lọ.
1: Ó sì ti 10,000 ni. Mo ti sọ rí náà wàásù mi tí mo sọ ń jó ni nítorí 10,000 fẹ́ lọ jẹ́rì gbé yẹn fún ibi òòràn tí a tún bọ̀ tán.
0: Nínú ayé tá a wà
1: yìí náà. Ẹlòmílò tá a ti yẹ̀ síbẹ̀. Ẹlòmílò fọ́ ti yẹ̀ sí, ó ti lo ojú ayé wọn ti bá
0: yẹ. Ẹ̀rí èké ló sì lọ jẹ́
1: ké. Ẹnìkan tí ó mọ ọwọ́ mẹsẹ̀ sí náà ló lọ sẹ́wọ̀n.
0: Yóò sì mọ sunkún wọn ni. Torí pé ẹ̀rí ni ilé ẹjọ́ ni wọ́n nílò.
1: Wọ́n dẹ̀ gbé bíbélì dání tàbí kóra, wọ́n dẹ̀ fi búre
0: èké.
1: Àwọn tí ó mọ tó ń jọ
0: Ọlọ́run.
1: So nǹkan tá a ń lò Nàìjíríà, ẹ wo nǹkan tí a kọ síbẹ̀, àdúrà fún kí ni o, fún àánú, kí Olúwa rántí wa, òun tó dé sórí wa, sí nǹkan kò ti dé sí wa ni. ko we gan leleyi ibanu je ekun piti nanti jojumo ni won ka je lase sile jojumo ni won ko awon eyan lo jojumo ni won pa yan ati traf ma dinu fu aya fu ha le simi ka fu ka so ka fori le so ka mo so gba dem bi olorun dari mi sile leleyi o ko si ta fe se e ojo te pe re wa lori kin da pray for Nigeria na wo so dudu wa wo so black tori pe Nigeria n sofo
2: Nigeria n sofo
1: be ile gan sofo
2: ile sofo
1: be ni ategun gan sofo
2: ategun sofo
1: ile ti mu eje o ti su
2: ile wa nke
1: ile wa nke
2: abi ni orile de Nigeria ta wa ti enikan si mu orun omo ni keji re
1: to si du e wa kekere se lo du ke lori nko won ni awa ja le ni ba obi sanobi ta obi o lo fe gba wa a lo bi to le gba wa lowo wa la to de ba wa baba ko si awon to ye ko gba awon lagba lati gba wa baba ko si iya ko si awon obi wa da bi opo fast four o ni awa ti fi owo wa mu omi wa owo la fi ro omi wa ta ba ti mu pure water table water okan wo bale eni bo o si le abi kin se wona da ba ti la table water pure water ara fi ya je
2: a la le mu a eru n ba wa
1: fowo ye bi ye gbe bo o si le o
2: ko si se
1: ile den ra yen na se bi bo wo
2: ni
1: mi gan kan ga gbe le ro ni ro si be ta ba ti to wa ti fowo wa fowo wa ro mi o ni awon to le pa wa sumo orun wa se won o sumo orun wa won sumo orun wa are mu wa awa ko si nisimi sa nisimi Nigeria be fe sun ogun be fe traffic
2: e mo bere ni pe ti lekun yen daada o e ma gbe sita o ma je ki port wa n te gbe wole o
1: la duwo ba yin bo ke o ke ni mo la
2: le lu ko mo ba be be di ni bolo de ba rin bo elomi o ti ku ara le
1: ko ti ku ara elomi o mo to sara bayi yo mo to sara bayi ko ni mo po n to sara wahala buruku ni o n ta kan ni pe anu ni kolon da koko fi gba wa awon to le pa wa ti sumo orun wa awa ti fi owo wa fun awon ara igibiti awon ara bi ara igibiti a le gba pa a le gbese a le se kankan a le rita le ti a le se to a le
2: agbara o si fun wa o ti rewa
1: o rewa
2: o ti
1: sa won ba sa ibo saka bula tan gbe kiri wa ni bo
2: ibo tap tap
1: tap tap
2: lo di gbe gbe gbe
1: loju wa sin go so wa lagbara mo
2: ko si agbara
1: ko si kankan ati ati jobless ade wa nu ibanu ja se pa yin keke awon baba wa ti se e wo ise gba ni la wa nji ya re yo
2: awon ti ya re bayi
1: ese gba da won ti ku o awon ti lo o ode ti ku ofise le fapo awa la n koju gbogbo nkan ti e ka koju ko lo ra ko sanu fun Nigeria ko fa anu gba oro ti won ko yi ki se awon igba awa gangan lo se kini o awa lo ba wi o la won eru ti joba le wa lori se ran ni won pa se won joba le wa lori eru lo ngo fa wa won ti joba le wa lori a lenu nbe mo a le soro mo a le se nkan kan mo n to won ni won fi wa se
2: to wu wa na fi wa se
1: to wu won ni fi wa se
2: awa da bi ode
1: tẹlẹ nkan e wo titi wa e lo wo titi ti won lo e wo na wa e wo na won lo so ko sagbara mo
2: awa lagbara na
1: ati di sugo mu
2: a kon fe ebo lasan ni
1: ebo ni kan loku
2: ko se a si gbo nibi te yan
1: so wa wo lo so sise o jobless na
2: awon ti o wa awon ti o wa ran wa
1: we ti o se kankan ko wa sagbara lowo wa ma gba ti bo se won lowo won ma se wa bo se wu won lẹyìn pé ká kéèké ọlọrun kò sí kí ni
2: kó gbà wá
1: onìkan ló lè
2: yanjú ẹ
1: nínú ewu ẹmí wa ni àwa ń lọ mú oúnjẹ wa wá síran ni àwọn àgbẹ̀ tó ń dáko sẹ́wọ̀n mọ́ pa wọ́n sẹ́wọ̀n mọ́ pa àwọn àgbẹ̀ tó ń dáko
2: wọn lè wọ ọkọ mọ
1: ẹrú bà wọn èyí tí wọn tó ń dáná wọn tó ń fi koríko wọn tó ń fi jẹ pẹ̀lú ìlàgùn owó iyebíye náà dẹ̀ fi gbin
2: oko yẹn kéèyàn tó roko
1: kó tó roko kó t are le soro alagbara ale wi kankan awa gba ka mu sinu ya awo wa pon gege bi aro nitori gbigbona iyan na seyin o mo e mo iteyan ga ri se mo iteyan ara isin sin abi won te awon obirin wa logo ni si oni awon won di ani ilu juda awon mo kekeke ti omo nkan to nje basepo won ti faye won baje won ti baye won je omo don
2: reso omo kiri oran ni omo kiri oja
1: kiri bawo
2: mo gbe omo
1: lomo omo kan to wa lati abroad ni joba kan omo 9 years ti won rape e baba ti won rape omo loju iya loju gbogbo re so ye ko ri be ko re sin ta ri se si ti sele na niyan ati ko lohun gba wa leyin adura nikan ta je sile po o o dere je tele se banji ya olodoro ma pin be anu ni ka mo bere fun ninu ile wa nibi se wa nibi gbogbo fanu be Nigeria wo sa fanu be Nigeria wo awa gbogbo alase oni baye te da lo ni gbogbo wa la lowo ni be peteru lowo ni be Timothy lowo nibe Deborah lowo nibe Philip lowo nibe baye se da lo ni gbogbo wa la lowo si kolorun ba wa yanju e
2: gbogbo wa la lowo nbe lona kan abi
1: ekeji
2: ki kan ku be si ni yera re
1: ka mo doctor phone na ge ka mo bere fa
2: tori gbogbo n ta n pe awon olori wa ni awon olori wa ni awon olori wa ni
1: se wo lo se bi kan lo ti wo lo se gbogbo awon osun eke ti won fi se taja na so lori na lo ni ko mo fi se be
2: lo ni ko so di kongo mewa ke so di mejo
1: to ti lo bo ike rice to ti
2: lo ni ke mu ye yin koko ke da sinu ke da tomato le
1: lori lori mo ra
2: ke wa dogbon
1: mo ra gejo kan loja ni o da e je ki wonu ke ye te ka to amoni
2: ekuse e sa da pada
1: e da pada mi ra mo eni bi ni e o wa doju kini ko
2: gbo a wa da a doju e ko gbo ni ke mo ba ri se joba na lo ni o se
1: elo mi ko to ti expire
2: won tun mu omi won tun da mu epo won tun jipo won tun ta fa won yin se joba na
1: ni gigan sinu epo pupo agba ni nkan te ma lo ri nbe ro pe epo lo di
2: se joba na
1: se joba na lo ni ko ma se ati gugu ai nefe ifi owo lo bi gugu nkan ta se le yi
2: be gbe ti fun oni se owo ona ni
1: yo se balabala yo lo na ni so gugu nkan ti dojuru le nkan olon ko ba wa da si gbogbo awon payan loni won payan lola won ji ni gbe won se gbogbo e gbogbo e ti dojuru ko olon kan pa wa ni ko olon gba wa ka wa mo fa ru aran joba lo ko la ko fa awon joba logbon ima to ye ti won fi se to ye ki won o se
2: lasiko to ye ki won o se
1: o to di po peju to ro ti peju bayi o kini ye de npo si ni o nburu si ni worst si ni eh ti o boya awon yan ba travel at tan nisin awon kan ti won o de airport ri na so gba lo fe travel pada
2: gbogbo wa ko la le sa lo gbogbo aka lo le japa ape wahala le ko ra yin emi o kuku sa lo nsin
1: ka lo le le be yen nisin won le se nigeria won be bi ti gba kan mo ni njo ni awon so pe ga numbers go se nigeria must go nsin
2: won tun le orile won tun le omo orile de nigeria kuro lawon orile de ti a nbo
1: eh ta nbo
2: o ya e ma gba lu yin lo
1: eh bataye won ti ni tumo awon ta nfun ni na won ti ni won ti na dede fun wa awo wa ni na ni titi ani kankan tun ni atun labo to tun daju won se wa bo se won ipa ijobo
2: awon ta kun pe lo nsi se leto abo won tun fe obe yin
1: do wa nsi iyen to boru ju ani pa ijobo kan to wa le mo se ipo olorun nikan lo se kini o
2: noka Olorun nikan lo le ran won. Olorun nikan la le pe si won.
1: La le pe si won. Ko wonu won. Mo ye ki won se won mo. E ko Olorun si won niye lati se because ipo ti won de ye o re ofe la gbe won de be.
2: Ori ofe ni.
1: E medical so fo mo re pe steady bi to de ye o. Se daada ni be o. To ba se daada ni be. Mo ti pe elomi wa to Olorun le fi ropo re o. Be ni. O ni pe mo ti pe Olorun lo gbe si ipo. Won o mo popolopo mo ko Olorun lo gbe won si ipo mo. Bi oruko loruko kan ni won ti so di ti won
2: mo mo pe oluwa lo gba
1: won si be ni awon agbara won mimo se won ni awon ta fe mo dibo fun ta ti dibo fun won na nise nkan ni won ti npa kan ti nko lo yi
2: ma se
1: se ge olo ma dibo fun won ni awon pe abile le abi epe abi yanrin
2: that's as wa woju bi won ko won city a ri
1: oju tu re lati joy
2: ninu aye ta de wa na ni ninu bi ta wa na ni o
1: ki se pe lo yi so le ri be nu oyinbo ni won mo bi ti won wa awon ma wa awon kan na on ti da village get won wa sugbon ko ye won mo
2: ko ye won mo
1: agbara ti pin

Kìnìún lólólà jù Lágelú 96.7 FM. Ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.

báwo ló ṣe ń tọ ọmọ ẹ obìnrin nǹkan tí mi ò ṣe kí n fẹ́ máa pe obìnrin obìnrin gbà lójoojúmọ́ ni pé ọkọ mi a máa sọ fún mi a nígbà tó ń pe obìnrin obìnrin àwọn ọmọ obìnrin àwọn ọmọ obìnrin tó bá tán àwọn ọmọ obìnrin yìí tán àwọn ọmọkùnrin ń kọ́ ṣe báwọn ló ń padà lọ́ba

0: ìpele ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá gbọ́wà yọ̀ wà yọ̀.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LEND NCE HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Lagilu FM 96.7.

òbí ẹjọ́ ẹ má bínú pé wàhálà jìkì tó pọ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè láàárọ̀ yìí ni pé ṣé ọ̀làjú ló gbé wa débi tá a wà lénìí àbí ṣé àwa náà àwọn òbí kankan lọ tọ́.

lóòótọ́ àwọn ọmọ wa wà nínú igbó adẹ̀ ń bẹ ọlọ́run kọ́lọ́run jẹ́ káwọn ọmọ wa jáde láyọ̀ àtàláfíà àdákẹ́ àdúrà. ṣùgbọ́n àwọn èyí tó wà lákàtà wa àwọn èyí tó wà lábẹ́ òrùlé wa ń kọ́. ṣé èṣù ló gbé àwọn ọmọ wa wọ̀ àbá àwọn ọmọ wa lọ gbé èṣù mi. àlẹ́ lọ sórí facebook ẹ lọ wo nǹkan tí mò ń sọ yìí.

tó bá rí lórí Facebook mi. Má wọ́rì má bẹ àwọn social media wa bóyá wọ́n lè bá wa gbé. O dẹ̀ lè lọ sórí TikTok mi. Yẹ easy bàjẹ́ bàjẹ́. Wà á kọ̀ type Chiquito. Tó o bá gbé jáde fún ẹ, o lè type @omidan84. @omidan84. Ìwọ tó o bá get gbogbo kiní yẹn, o lè kàn sí mi lórí WhatsApp tí bá ti dìde lórí rédíò. Àní mo fẹ́ kí gbogbo yín fojú rí nǹkan tí mo ń sọ sẹ́.

0: Hello.
1: Good morning, Ma.
0: Good morning, Nene Bawonio. Network, yes, network, yeah, you should back off, fine, my dear. Nene, orisi picture marun si mefa ni awon omo yen posting gbogbo orisirisi boys to wa school yen lo nko ni omu lati waju oju wo ni iya e fe fi ma rin ni gboro. Ah, network o je ki nene ba mi soro. Come on, network. Hello.
2: Ekaro,
0: e ba mku olegbe radio ara nkan ti mi o se ki ngbe phone ni e ba mku olegbe radio sir.
2: Ekaro
0: sir.
2: Ọ̀rọ̀ tí à ń sọ ẹni mo fẹ́ dá sí.
0: À ń gbọ́ ìsà.
2: Gbọ̀dẹ́ ẹ̀ ṣe tí à ń sọ pé àwọn òbí kan tọ́ máa fẹ́mọ tó tọ́ lóòótọ́ ni. Ṣẹ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà tí bàbá bá fẹ́ gbọ́mọ lóòótọ́ ni ọmọ ń gbè sẹ́yìn ọmọ.
0: Wọ́n pọ̀ ara wọn lọ́dẹ̀ ń ṣe.
2: Tó ń wọ̀ ní jẹ́ kéèyàn rí bọmọ yẹn rí bó sá bó ti yẹ. Tó ọmọ kan pé tí ó yẹ sí ní jẹjọ Sunday. Iye ọsẹ di mọ́tò kan sí mọ́tò ńlá ni. Mọ́tò yẹn máa fẹ́ wọ bá bí 15 million to 20
0: million.
2: Wọ́n ń pé lókè o, àwọn fi bẹ́ẹ̀ gbé fún ẹ. Ọmọ yóò dì wọ́ sùkúù o. Wọ́n lu mọ́tò yóò fi kó obìnrin yóò fi kó kíkì kan.
0: Ṣèbórí Facebook, ṣèbórí social media lẹ́ti rí.
2: Mo ti ní àgbà wo live.
0: Ok.
2: Lẹ́nu ẹni wá bèrè ti ṣẹlẹ̀.
0: Níbo lẹ ló ti ṣẹlẹ̀?
2: Ẹlẹ́yẹlé
0: òkè à olówó làwọn òbí ẹ̀.
2: Bó ṣe gbé mọ́tò yẹn jáde lọ́kẹ̀ jù yẹn. Ọkàn lọ la mọ́tò yẹn náà dìkan mọ́tò ńlá. Látìmíyà òkè o. Mẹkáníkì tó bá hàn jẹ́ ní mọ́tò kìmọ́nù ìgbọ́. Kìmọ́nù ìgbọ́ oníkò ní ìjọba ìfẹ́ wọ́n kọ́ pé wọ́n kọ́ ìfẹ́ sí. Kò tí ẹ̀fẹ́ wọ́n ti bọ́mọ yẹn jẹ́ kọjá wẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin pọ̀ jù náà ń bá wa ọmọ jẹ bàbá wọn ẹ̀ náà ké pé ohun tó ṣe ti pọ̀ jù náà yóò kó fọmọ òun lẹ̀ o mo ṣe kíní kan ọlọ́fẹ́ gba yín ìgbà ọlọ́fẹ́ bẹ̀rẹ̀ ti ṣe kíní kan.
0: Ọ̀dà ẹ ṣe.
2: Ẹ ṣe.
0: Òun lẹ gbọ́ yẹn. Tó bá yẹ bá dàbí pé tòkítọ̀ ń parọ́. Ẹ kàrọ̀ mà.
3: Ẹ pé ètò.
0: Olúwa pé
3: ètò. Ìfàt ó lágbára bẹ́ẹ̀ làwọn secondary school tí wọ́n láwọn àwọn sign out.
0: Sign out làwọn ọmọ yìí ń ṣe sẹ́ẹ̀. Alẹ́ mi gan tí mo jẹ́ ìyá ojú tì mí tí mi ò ń ṣe ìyá ẹ̀. Tó mi ò lè sọ pé èmi ni gbogbo àwọn ọmọbìnrin tán wà láyé yèmi ni mo bí wọn. Ṣùgbọ́n mi ò lè sọ pé èmi ni mo bí yẹn sẹ́.
3: Ṣẹ́yìn náà rí
0: láì ti débi kankan secondary school ló ti fẹ́ jáde tí wọ́n kókó pẹ́ yẹn. Lẹ́yìn
3: kíkálukú mójú tọ́mọ ẹ̀. Ó yẹ kí wọ́n wà nǹkan
0: tó ti bọ̀. Àní màá sọ tèmi àkókò àátó tí mi ò ní fẹ́ sọ ọmọ tí màá jòkó màá máa jẹun ọmọ màá máa wò báyìí.
3: Ẹ wo lágbára o.
0: Ẹ ṣe.
3: Ẹyin ò ní dàrú.
0: Ẹ ṣe gan. Èmi tiẹ̀ ni màá get in touch pẹ̀lú àwọn Ondo State Government pé ṣé wọ́n ní wọ́n withhold result ni courses yẹn finally. Kó lọ tún result mi ṣe. Kó lọ tún mi ṣe. Hello.
4: Hello.
0: À ń gbọ́ yín.
4: Kílódé.
0: Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ìkan ọmọ kékeré ló pè mí ní tó ní kílódé. Ṣé tí ìyá ẹ̀ ò bá gbé fóònù fún lọ́mọ kékeré kò ní kó máa pè lórí rédíò ọmọ ní kílódé. Ẹ̀ hello.
5: Example
0: la rí yẹn yí ọkọ mi ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà.
5: Láìdé Adébáyọ̀ ìyá àlá rẹ̀ dùn ni.

0: yálà rẹ́dò one.
1: Ó àkókò ní dáàmú èmi ò rí torí fóònù kékeré ló wà lọ́wọ́ mi. Wọ́n mo ti gbọ́ gbogbo tí kálukú ń wí. Ọ̀làjú ìní gbogbo nǹkan àṣebọ́ tó dì ní.
0: Ẹ̀bọ̀ táwọn àwọn òyìnbó tó wá gbé ọ̀làjú yìí dé. Èmi náà máa ń lọ bẹ̀ mi ò rí mi ò kárú nǹkan táwọn ń ṣe lọ́wọ́ wọn.
1: Ìyá ìgbèmí ní sẹ́sẹ́ rí bàbá sọ pé òbí òbí òbí ọ̀rì ìyá níṣẹ́ tó ṣe tó pọ̀ jù lórí ọmọ. Nígbà Yorùbá nígbàlá ló tálíkà ni ó ti kọ́ ẹ bá bẹ̀rẹ̀ nìkan náà ló ti jáde.
0: Nísìnyí yálà rẹ̀ dò bí nbọ̀ ṣọ́mọ̀ pé ó ní style kan tó wà ń sìn ṣọ́mọ̀ pé wọ́n ní wọ bra wọ́n wá da ọyàn yẹn sílẹ̀ báyìí. Wọ́n ní wọ́n pátá wọ́n wá wọ short nìkà kékeré kan ìdí àwọn ṣe pàlàpà lọ́nà.
1: Mo ti pàdé ọmọ kan kódà mo fẹ́ fi yóò bù mí jọ náà ni. Mo ṣe wọ́ kò wọ́ bra kò ìdí dandan bẹ́ẹ̀ yìí ara kí ti di méjèèjì kan rẹ̀ lura wọn ni. Mo láǹtì mo ti rí fún ìjọyọ̀ ní ẹ́ńtàlẹ́ǹtì mo láǹtì ẹ̀ báyé báyìí. Ẹ bọ́ sọ ayé bẹ́ẹ̀ ṣe báyé ó bá kún sẹ́rù.
0: Kọ́lọ́n jẹ́ ká rí opportunity ní ministry. Ṣé rí gbogbo àwọn ọmọ yẹn ni
1: màá ní ká máa kó wọn.
0: Òbí tó wà lè tọ́ ọmọ inú ilé. Àmì a máa tọ́ láti ká. Ẹ ṣe máa òbí tó wà lè tọ́ ọmọ ẹ̀ láti inú ilé a máa ràn lọ́wọ́ láti tọ́ láti ta. Ọlọ́run gbé mi náà dépò gíga. Àwọn tó máa kọ́ ọmọ wọn sá lọ Nàìjíríà kò sá lọ. Bímbọ̀ máa bá wọn wọ. Hello.
2: Hello màmá Tìtùtù.
0: Ẹ káàárọ̀ sá.
2: Láìdé Richard ní sọ̀rọ̀ láti Apáta.
0: Ẹ káàbọ̀ sá.
2: Ẹ Amanda. Ẹ kú ètò.
0: Yes sir.
2: Èmi wo kí yẹ pé ọ̀rọ̀ tó lọ́n bá ti sọ dandan ni kó sẹ. A lè fi ọpọlọ gbé ọ̀rọ̀ náà ní abẹ́ pèsè bákan kan. Bí kò ṣe pé bóyá àti ní olé orí àwa sì ń ọmọ ẹgbẹ́ díẹ̀ làwa la lè pe ara wa. Bóyá I'm over the 40 years mo ti wà. Mi ò ríru kí ni yẹ ríru final fún náà ṣe rí ìgbà táwọn wà ń sùn ká jáde kò sí láti wàá rò pé tó wà ń sùn.
0: Bí ó ń ta ọmọ rẹ̀ fún. À ń gbọ́ yín sà.
2: Mo ti wà kò yẹ kó máa rí bó ṣe ń yẹ.
0: Wọ́n sign out. Ìgbà
2: tí mo rí kí ni yẹ lórí Facebook bí ọ̀sẹ̀ tó lọ lọ.
0: Báwo lára ṣe ṣe yìí.
2: Ẹ̀rù bánì. Ọmọbìnrin yẹ ó tún rẹ́rìn.
0: Ó tún rẹ́rìn ó tún gbó ju ẹ̀ síta
2: báyìí. Ọmọbìnrin yìí ló ti rún wọn tó fi wọn kí wọn máa ń dà lẹ́ẹ̀.
0: Kò ń ṣe kan kò ń ṣe ẹyọ̀kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta lóko.
2: Wọ́n pọ̀ ìtàn wà bẹ́ẹ̀ pé ó ti rin ó sí nígbà tí ò bá yẹn. Ọmọ ọmọ ti a pa lẹ́nu.
0: Ẹ̀wọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rédíò. Discipline gbọ́dọ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwa òbí. Hello tábà ní ẹkú lẹ́gbẹ̀ẹ́ rédíò do that. Hello.
3: Èmi ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ni. Lọ́fìyàn fi ń ṣayọ̀ yọ̀ ni.
0: Èmi ẹ̀ ṣe bẹ̀rẹ̀
3: sí ni. Ṣé ti sign out yìí. Àwọn kan tún mu ọtí wọ́n tún ṣe patí.
0: Sign out secondary school.
3: Ṣé
0: university
3: lọ́sọ̀rọ̀. Ṣé university
0: lọ́sọ̀rọ̀. Ok.
3: Àwọn tún ṣe pàṣẹ matriculation lọ́sọ̀rọ̀ fún ìyàwó school wọn ṣe gbogbo eléyìí. Pé àìsàn ṣe matriculation àwọn
0: ìyẹn
3: kò tó báyìí. Sign up secondary school ẹ̀ sí ìgbésí ayé.
0: Nẹ́nẹ́ nǹkan kan tiẹ̀ wá sọ́kàn mi nísìnyí. Tí bá ti ní opportunity ní ìjọba máa sọ fún àwọn schools. Ṣé rí àwọn schools mi wà tó yẹ pé wọ́n máa láwọn fẹ́ ṣe party fún àwọn ọmọ máa máa ṣọ. They have to put a stop to that nonsense.
3: Better. Ọ̀rọ̀ kò ṣẹlẹ̀ ọmọ mi ń bọ̀ láti school níjẹta. Ó wà nínú Marwa. Ó lóun àti ọmọ kan àjọ wọ àwọn òǹjókòó lẹ́gbẹ̀ẹ́. Ó ló wá gbé fóònù dání. Ó lóun wá fọgbọ́n wo nǹkan tó ń tẹ̀ sórí fóònù. Ó lóun kò lè ju 16 lọ.
0: Àwọn tó ń dóra wọn
3: lọ. Ó lóun wá rí pé ó lóun tẹ̀ ó lóun ti lóyún. Ó lóun sọ pé I'm pregnant. Ó lóun ṣàfi sáà wò. Pé òun ti lóyún pé mọ́mí òun ti mọ̀. Tí wọ́n sọ pé òun gbọ́dọ̀ keep pregnant. Ó ṣàn type ó ní òun ọmọ tó ń sọ ọ̀rọ̀ yẹn fún. Ó nígbà tó ń bọ́lẹ̀ wọn ó ní kò lè ju 16-17 lọ. Ọ̀dọ́ ni ó ní mọ́mí.
0: O ṣe ọkọ mi. Last caller.
4: Ẹ fún oúnjẹ o.
0: Hello. Ẹ
5: lọ́wọ́ àti kíkì ẹ kú pẹ́.
0: Mo ń gbọ́ yín mà.
5: Ẹ pẹ̀lú mà.
0: Yes ma.
5: Ṣé ẹ rí ẹ? Technology ló ti báyé jẹ. Nígbà táwa jáde secondary school kí la mọ̀ tó ń jẹ́ sign out.
0: Kò tiẹ̀ yé mi.
5: Kò sí kò tó ń jẹ́ sign out. Ṣé wá rí àwọn pẹ́rẹ́ǹtì òde òní yìí. Ṣé láti ọmọ tán bí ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí wọ́n á ti gbé laptop àbí kí mẹ́kọ̀ọ́ rádàdà.

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti lu àwọn fásitì kan lọ́gọ ẹnu látàrí bí wọ́n ṣe wà lára àwọn ìgbéléwọ̀n lágbàáyé. Ìjọba ìpínlẹ̀ Èkó náà ni wọ́n ti bẹ̀rẹ̀ káàdì alálòpẹ́ eléyìí tí wọ́n mọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó ń bẹ ní ilé ẹ̀kọ́ ti ìjọba títí aládàáni. Lẹ́bí àwọn tí olùgbàdé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn ilẹ̀ eléyìí tí ó jẹ́ pé ilé tí ó ya lù wọ́n tí wọ́n sì ń gbìyànjú láti yọ wọ́n síta. Ọjì ni agbábọ́ọ̀lù Lionel Messi náà ni ó tún fi ìtàn balẹ̀ pẹ̀lú bí ó ṣe mí àwọn ní àná òde òní nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Argentina tí wọ́n wà kò pẹ̀lú orílẹ̀-èdè ti Jordan. Ní báyìí ẹ̀gbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

ẹni tí ń ṣe mínísítà fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ń ṣe Tunji Alawusa òun náà ni ó ti gbóríyìn báyìí fún àwọn fásitì ti ìjọba eléyìí tó jẹ́ pé wọ́n farahàn nínú ìgbéléwọ̀n eléyìí tó jẹ́ ti ọdún 2026 eléyìí tó wáyé ní àgbáyé nípa ẹ̀ka tí àjọ eléyìí tó rí sí ètò ti ẹ̀kọ́ lágbàáyé níbẹ̀ náà ni Alawusa náà ló sọ̀rọ̀ ohun di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X ẹ̀ nígbà tó jẹ́ pé àwọn fásitì eléyìí tó jẹ́ ti ilé wa òun náà tí ó tó 24 náà ni wọ́n jẹyọ nínú ìgbéléwọ̀n ọ̀hún níbẹ̀ náà ló ti ṣàlàyé síta wípé àwọn fásitì eléyìí tó tóbi 23 eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó tún farahàn nínú ìgbéléwọ̀n ọ̀hún níbẹ̀ náà ni ó tún wá gbóríyìn fún fásitì ti ìlú Ìbàdàn àti fásitì ti ìlú Èkó àti Bayero eléyìí tí ó ń bẹ̀ ní ìpínlẹ̀ ti Kánò níbẹ̀ náà ló ṣàlàyé wípé àwọn ipa ribiribi eléyìí tí ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu eléyìí tí ó ti gùnlé òun náà ni ó ti ń jẹyọ báyìí ní ẹ̀ka ti ètò ẹ̀kọ́ níbi tó ti jẹ́ pé àwọn owó eléyìí tí wọ́n ti ya ní yàǹtúrù lọ síbi àwọn apá eléyìí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí àti ìmọ̀ ẹ̀rọ òun náà ni ó ti ń jẹ jáde báyìí lágbàáyé níbẹ̀ ni mínísítà àwọn ti wá jẹ́jẹ́ wípé àwọn ẹ̀ka eléyìí tó tún kù òun náà ni ìjọba yóò tún tọ́ bọ́ bọ̀ eléyìí tí yóò sì tún rú gọ́gọ́ sí i.

iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀nà ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí fún àwọn èèyàn eléyìí tí wọ́n gbé ìròyìn eléyìí tí kò rẹ́sẹ̀ wálẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé àwọn kan náà ni wọ́n ti ń gbé àwọn ìròyìn tí kò rẹ́sẹ̀ wálẹ̀ wípé ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn kan òun náà ni wọ́n ti mú báyìí tó sì ní í ṣe pẹ̀lú ìjínigbé ọ̀hún níbẹ̀ náà ló jẹ́ pé ìròyìn ọ̀hún náà dúdú ṣàlàyé síta wípé ẹni tí í ṣe olùṣọ́ àgùntàn ọ̀hún náà ni ó jẹ́ agbódegbà tí ó sì ń ta àwọn nǹkan ọjà ogun fún àwọn tí ó jẹ́ ajínigbé ọ̀hún níbẹ̀ náà ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ìròyìn ọ̀hún náà ló jẹ́ ìròyìn eléyìí tó jẹ́ ìròyìn òfegè ẹni tó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ òun náà ni ẹni tí ó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe Ayanlade Ọláyinka ẹni tó jẹ́ DSP ló ṣàlàyé pé àwọn fọ́nrán tí ó ń jáde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook òun náà ló jẹ́ àwọn ìròyìn eléyìí tí ó ṣini lọ́kàn iléeṣẹ́ ọlọ́pàá ti wá sọ síta báyìí wípé àwọn ìròyìn ọ̀hún náà ni ó ń pa gidina iṣẹ́ eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n gbìyànjú láti gùn lé níbẹ̀ náà ni ti wá ṣàlàyé pé kò sí olùṣọ́ àgùntàn kankan eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ó mú wọ́n ti wá ṣe ìkìlọ̀ báyìí fún ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí pé wọ́n kọ ti kún sí àwọn ìròyìn eléyìí tí ó ń jẹ jáde láti ọwọ́ àwọn iléeṣẹ́ ìròyìn eléyìí tí wọ́n jẹ́ òfegè tí wọn kò sì mọ ohun tí wọ́n ń ṣe ìjọba ti ìpínlẹ̀ èkó òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí ní ṣe káàdì àti ìdánimọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ti ìjọba àti ilé ẹ̀kọ́ ti aládàáni eléyìí tó ń bẹ ní tìbútòrò ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tó fi ọ̀rọ̀ ọ̀hún léde òun náà ni ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ti ìpínlẹ̀ èkó níbi tó ti ń ṣe lálàyé síta báyìí wípé ìjọba ìpínlẹ̀ èkó òun náà ni ó ti ní ìbáṣepọ̀ eléyìí tó dán mọ́rán pẹ̀lú àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ kànìyàn àti àwọn olùgbé ti ìpínlẹ̀ èkó eléyìí tí wọ́n pè ní NASTRA àti ẹ̀ka iléeṣẹ́ eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ tí ó ń rí sí ẹ̀ka ti ètò ẹ̀kọ́ àti ìmúyàn rẹ̀ eléyìí tí wọ́n pè ní the office of education quality wọ́n ti wá ṣàlàyé síta pé ìpàdé ọ̀hún eléyìí tó wáyé ní ìlú ìkẹjà òun náà ló jẹ́ pé ó ti ní í ṣe báyìí tí wọ́n sì forí okòóso ọdún nípa bí àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ wọ́n ṣe mọ gba nọ́mbà ìdánimọ̀ eléyìí tí yóò mọ fún ìjọba láǹfààní àti ààyè láti mọ iye àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà fún àjọ ti NASTRA ẹni tí í ṣe arábìnrin Balikis Adébíyí Abiola òun náà ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta báyìí wípé iléeṣẹ́ ọ̀hún ni ó ṣetán báyìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti mọ iye àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó ń bẹ ní ilé ẹ̀kọ́ ti ìjọba àti ilé ẹ̀kọ́ aládàáni.

0: wọ́n ní ìròyìn ìta àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbẹ́ àkókò ilé ìtòṣìyàn lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti gbóríyìn fún àwọn fásitì kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpínlẹ̀ Èkó náà ni wọ́n ti pìyàmọ̀ nọ́mbà ìdánimọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ètò ń bẹ̀rẹ̀ ní ilé ẹ̀kọ́ ti girama àti ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ogunlọ́gọ̀ àwọn ẹbí àti ará ilé ètò jẹ́ pé wọ́n ti sọ nǹkan àlùmọ́nì nù àti àwọn èèyàn òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lọ síbi tí àwọn ìṣẹ̀lẹ̀ oríire ọ̀hún tó ti ṣẹlẹ̀ tí wọ́n sì ń gbìyànjú láti wá ará àti àwọn àlùmọ́nì tó ṣe kókó sí wọn. Ọjì ni agbábọ́ọ̀lù ni ọmọ orílẹ̀-èdè Argentina Lionel Messi ló tún fi ìtàn balẹ̀ pẹ̀lú bí ó ṣe mi àmì ayò nígbà tí òun wà kó pẹ̀lú orílẹ̀-èdè ti Jordan. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ilé tí ó jáde. Ẹ lè kàn sí wa lórí ìkànnì ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com. Abike darapọ̀ mọ́ lórí ìkànnì bandore ti X wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagelu FM 96.7. Tunde Ọ̀làwò olóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọ̀làgúnjú Martini Salau ló ti ń ròyìn. Ẹ kú ìyálẹ̀ta o, àsìkò òsinmi òní. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
1: Lagelu FM 96.7.

0: bọ́sún ó lè kó lọ́sẹ̀ yìí ni mẹ́bọ̀ lágbà àbẹ́kà ní ọlọ́kan nínú àwọn ilé iṣẹ́ búrẹ́dì tí ń bẹ lẹ́kọ̀ọ́
1: bọ̀dásọlá ẹjọ ẹ bá àwọn ilé iṣẹ́ búrẹ́dì gidi ń bàdàn tó lè sanwó gidi fágbà àbẹ́kà àwọn tó lówó èkó èkó ní gbé òpàrọ o gbogbo owó láì fi wọkọ̀ tán tí ń bá wá ilé iṣẹ́ búrẹ́dì ń bàdàn tí ń sanwó gidi ẹ wo ó tẹ́mi lọ́rùn ju kí n máa lè kó lọ.
0: Àjẹpọ̀ ìbáriwo ilé iṣẹ́ Better Life Bakery nu o tí wọ́n pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá lágbà bẹ́kà ní ọlọ́tọ́
1: tètè kàn sí wọn ní Màlété
0: nílé iṣẹ́ Better Life Bakery kódà mọ́jú pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà bẹ́kà tó mọṣẹ́ pò dáadáa o lè pé dání ọ̀pọ̀ bẹ́kà wọn fẹ́ gbà owó gidi wọn sì mọ́ gbà bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀ kódà wọ́n tún fún wọn lówó kú fọmọ nìyẹn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sásẹ́ tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí bẹ́kà ìjáfara lè wo bákan náà wọ́n tún nílò àwọn abileko àtomidan tí èèyàn bọ́ sẹ́ tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́ 0902 542 7551.
2: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ̀ẹ́. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sẹ̀ lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí website.

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin, alleluia. Tijoti láàfin dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi tó jẹ́ kí tọrí ó tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayo Yusuf Kengbe ọ̀rọ̀ tí I have reason to praise God. 66/20/9 lákàn sí ọ̀pọ̀ àwọn Moderate Home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá lájọ́ ọdún wáyé nínú Church Auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Morakiyo Apostle Tumasi Solusola Ayoade Father of the Day Honorable Babalola Mupo Labs Honorable Maruf Olabi Suesue Mayegun Bonija Market Pastor Honorable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Oluremi Gate of Honor Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI Pelu Eda LI Oyekami Lati Bi Kibi Adejegede Taborita Meli Tioya Ezo Fono Kalape Koma Egbe Tabi Siwaju Yibo Wa Civil Gem City International To Wa Ni Forogun Gbogbo Eyan Lape Ewa Kajo Je
3: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ó fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bóyá o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbí lẹ́ndì NC HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwa ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tàn yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours. Ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
3: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
5: Javis PR I Care Foundation ló ń lọ́gun tata wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó luwá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Charity PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity PR I Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale Cherry PR Eye Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank Cherry Consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo re badan lojoju ma ni o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe 0905444844 ojulo bara oni dindo mo wa lagbari
0: la gelu FM jagaba gogo retio.

ọ̀dà mo ti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ní èdè fẹ́rìnfín tí èyí tá a mọ̀ sí pidgin ok lórí facebook bámíjí adébísí ẹ ṣe gan sir thank you so much sir mo bá wọn sọ̀rọ̀ lórí ìlera ara wa torí mo sọ pé kéèyàn ní gbogbo owó láyé yìí nínú báńkì tí ò bá lálàáfíà ara owó kan wà ńbẹ ni rọ́nà là bá ńbẹ kò yé yín ọlọ́mìn máa rí àìsàn tó jẹ́ pé mo máa wò tó jẹ́ pé mo máa tọrọ pé kọ́lọ́hún jọ kó ràn wọ́n lọ́wọ́ ṣé rí àwọn yorùbá bọ̀ wọ́n ní aṣòro dàbí àgbà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àgbà tó bá ń ṣe bó ṣe yẹ kó ṣe nígbà tó ṣì wà lọ́dọ̀ọ́ tó bá ń da àgbà àgbà yẹn ò ní ní lára ẹ wo bàbá wa nà ẹ jẹ́ pé Ọbásanjọ́ àbí ẹ wo bàbá wa nà àwọn kan ẹlòmíì lè sọ pé ṣìkìtò má tiẹ̀ lọ síbẹ̀ yẹn rárá jàre owó wà kinní kan ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó bá sọ pé ẹ máa jẹ balanced diet òyìnbó ńlá lọ́kàn fọ̀ síbẹ̀ ni balanced diet lọ̀pọ̀lọpọ̀ wa ń jẹ tá a dẹ̀ mọ̀ pé balanced diet ni but on balanced diet gangan òun ló wá wọ́n jù balanced diet yẹn tó yẹ bá wò tani sí ẹ máa rí ẹlòmíì at 55 at 60 gbogbo ẹ ti ṣe jẹgbẹlẹ sílẹ̀ àbí kò yé ẹnẹ máa rán àwọn míì at 84 86 at 90 wọ́n sì dúró kakaraka wọ́n tún gbé láńtà dání kí ló ń ṣẹlẹ̀ nǹkan téèyàn bá jẹ òun lèèyàn jẹ mo ń béèyàn kan sọ̀rọ̀ mo ní ilá ti pọ̀ ń ta nísìnyí ẹ̀fọ́ náà ti wà ń ta ní àsìkò òjò yìí ẹ jẹ́ ká jẹ́ bó ṣe yẹ ká ṣe jẹ́ kó ba lè wà lára wa bó ṣe yẹ kó wà lára wa àgbàdo ti wọ́n bí n bọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ nàìjíríà o ọlọ́run nífẹ̀ẹ́ nàìjíríà ṣé mo pé bí mango ṣe wá tó ń ṣe tiẹ̀ lọ o kò pẹ́ àgbàdo tèlé mango dẹ̀rẹ̀ iṣẹ́ tó máa ń ṣe lára iṣẹ́ ribiribi náà ló máa ń ṣe lára bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn àgbàdo ńkọ àgbàdo náà ní nǹkan tó ń ṣe lára agaga àgbàdo sísè mi ò sọ pé yíyan ò dá o torí kò sẹ́yìn tí mi ò kí ń jẹ́ nu méjèèjì bọ̀ ṣe rí sísè yẹn nǹkan tó máa ń ṣe lára pọ̀ ọlọ́run tó wá fún wa lágbàdo débi pé kò ń ṣe ṣùkú àgbàdo ìrùkẹ̀rẹ̀ tó wà lórí àgbàdo yẹn iṣẹ́ tiẹ̀ náà ṣe kí ni ó tún pọ̀ nínú ayé ọmọ ènìyàn sọ tó bá gbọ́ pé wọ́n ní ká jẹ balanced diet bá ẹ̀rù rẹ ti bà wọ́n ẹ̀fọ́ balanced diet ni ìwọ́ tó bá ń jẹ ẹ̀fọ́ dáadáa ìwọ́ tó bá ń jẹ èso dáadáa balanced diet ni àbí kò yé yín tó tún momi bó ṣe yẹ kó ṣe momi tó ń sinmi bó ṣe yẹ kó ṣe sinmi ọ̀pọ̀lọpọ̀ wa ọlọ́run ti wá bless wa débi pé tá a bá gbé mọ́tò jáde a nífẹ̀ẹ́ jáde yes gbogbo wa là ń ṣakọ̀kọ̀ sí problem but let me tell you the month tó jẹ́ pé o kì í ráyè láti rìn maybe láti ilé débì kan ọ̀ padà sílé ṣe kíníkan ò ń ṣera ẹni o kàn mọ́ ni torí gbogbo àwọn iṣan àtàwọn ẹ̀jẹ̀ tó yẹ kó máa gba ẹbí kò ní ráyè láti ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe ṣiṣẹ́ àbídèmí àdìsá thank you ma àbí sà ṣùgbọ́n téèyàn bá lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbé mọ́tò sẹ́gbẹ̀ẹ́ kó rìn ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn bàbá wa nígbà tiwọn wọ́n lè rìn láti fẹ́lẹ̀lẹ̀ ńbí wọ́n á dẹ̀ rìn dé òkè bọ́là nǹkan kò ní ṣe wọ́n ṣùgbọ́n nísìn àwọn mélòó là ń ṣe tó fi jẹ́ pé tẹ bá wò gbòòrò nísìn ikú ọ̀dọ́ ló pọ̀ jù àwọn arúgbó

130. Bí nkan ṣe máa jẹ́ nìyẹn *347*1004*2#. *347*1004*2#. Ojú òpó ti ayé ìlúkara ìyẹn www.cashshare.ng bí ò bá lọ. Short code yẹn kò sí nǹkan kan tó ṣe. Bí nǹkan ṣe máa jẹ́ nìyẹn. Mò ń bọ̀ wá yí koto torí pé daily payment yẹn lọ́sàn-án tòní a tún máa sanwó yẹn. A tún sanwó yẹn. Ẹ̀tọ́ ti wá ni. Ó yá pápápá káwọ àárín gbùngbùn tilẹ̀ adúláwọ̀ lọ. Torí pé ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ó ti débi tó ní àpẹẹrẹ. Ó ti ń débi tó lápẹẹrẹ báyìí. Torí pé wọ́n ti kúrò ní group stage. Àwọn kọ̀ọ̀kan ti yan yọ. A ti mọ àwọn tó yan yọ. Ikọ̀ bíi 16 o ni wọ́n ti kúrò nínú ìdíje yìí. Nínú ikọ̀ eléyìí tó jẹ́ 48 tó ń kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbàlejò rẹ̀. Orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè Mexico àti orílẹ̀-èdè America. Ó ti ń lọ níbo ni nǹkan dé dúró. Àwọn mélòó wọ́n ti mì. Àwọn start ìdíje ife ẹ̀yẹ àgbáyé yìí lọ́sàn-án tòní máa gbà sí yín lára. Bákan náà Cristiano Ronaldo awuyewuye tó ń lọ ìyẹn lórí agbábọ́ọ̀lù àyànnà náà. Kíni kí ló dé gan-an. Ṣé ò gbọ́dọ̀ play 90 minutes ni? Ṣóhun gangan ni ìṣòro eléyìí tí orílẹ̀-èdè Portugal ni. À ń bọ̀ lápá abẹ yẹn torí pé olùkọ́ ni Roberto Martinez. Ìyá olùkọ́ ni ikọ̀ àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Portugal. Ó sọ ọ̀rọ̀ ohun tó mọ̀ àti ohun tó yé ìyẹn lórí agbábọ́ọ̀lù yìí. Bàbá ń sọ nípa CR7. Ó ń bọ̀ lápá abẹ yẹn. Ẹ jẹ́ ń gbalẹ̀ adúláwọ̀ wọlé torí pé bàbá ń sọ nípa lábẹ́ àjọ eléyìí tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn nílẹ̀ adúláwọ̀. Bàbá ń sọ nípa Confederation of African Football ìyẹn CAF. Wọ́n jẹ́ agbọ́kan ò sí ń bẹ̀.

0: Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister, Babatunmise, Tabitha Feromi, Oladosun Twins, and Evangelist Brigette Arugundade, Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
1: Arena, you not see me.
2: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bùkátà báyìí.
2: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, eléyìí tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token
5: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
4: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
6: Báwo la ṣe lè máa lo iRecharge?
4: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀, lẹ́gbàá IBEDC token yín.
6: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
7: iRecharge, sanwó iná ní rọrùn.
8: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sholarin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀.

0: kú dédé àsìkò ní gbogbo bí tẹ̀ ti ń gbọmi káàkiri àgbáyé orúkọ mi ni apostle paul olúwadámiláre kọ́láwọlé láti inú ìjọ greater works revival evangelical church àkórí ọ̀rọ̀ mi tòní ni abstain from AI girlfriend or AI boyfriend jìnà sí obìnrin abánidẹ́ṣẹ́ AI tàbí ọkùnrin abánidẹ́ṣẹ́ AI kó tó di pé mo tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ ìkéde yìí.
1: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club. Eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀pọ̀ foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn kò sì tún rúra rẹ lágbára tí yóò mọ wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3 Alakija Street lẹ́yìn Nigerian Tribune Ìmọ̀lẹ́ Fàlàáfíà Òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078251311 ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org. rántí pé gbogbo wa pátá la ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́ láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́. We are making ourselves sexually pure to make others to be sexually pure.
0: Ẹ jẹ́ ká gbàdúrà ni orúkọ Jesu ayérayé Ọlọ́run ìyanu mo gbé yinga mọ́ yìí lógo torí pé ẹ̀yin ni Ọlọ́run ẹ ò yí padà. Mo gbàdúrà pé gbogbo ẹni tí yóò gbọ́rọ̀ ẹ lónìí mo gbàdúrà pé jẹ́ kí wọ́n di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ rẹ já èdè kí o sì tú ìdè lẹ́yìn ọ̀rẹ́yìn kí gbogbo ògo àti ọlá àti ọpẹ́ kí ó jẹ́ tirẹ̀

0: I'm not leaving.
1: Le ni bere sigere gere yana labira
0: jokson oju jokson
1: bo lo se re to fi gba gbole te
0: o si ma sori awon bi ti awa ti rin ta wa yan fanda abi oyo iwo no wa fe gbe gbera re ni kilo ko re
1: bo
0: wa ma ise ise nigba ti nkan fan oju nbo won wa
1: ne bo ni gba nkan ti fan oju se ibi to se bi to gba bode to gba jalabo ibi to gba jalabo soju ona nu soju o se titi lo gba jalabo
0: eni o ni nkan eni o wa labirin to ni nkan mu nlabo ona bo ni o gba
1: mo bi ode ani ko wa si titi to le gba lati bere eh ko wa si titi to le gba
0: Yeah,
1: that we want it, that you are what I don't sorrow. That I don't sorrow, no jesse. That tossy, tossy, parama bolela. Well,
0: immediately, emi ti mo wa yanju e fun re pe iwo gba bayi oju ona re iwo gba bayi iwo ton lo ke are mo le olubadan bo se gba re iwo ton lo re jo le ana bo se gba re
1: bo le yin se gbagbo le tawon to ri ye pe akoda atolupo lajo sa gbagbo le o
0: mi o sa
1: gbagbo koda ga
0: emi fe re nikan ato osile mi fe ri nla bo
1: eh
0: emi o pada gba bi ti mo gba
1: ki lo wa de te fi gba titi eh kilo de te gba titi Beyin o ba paro.
0: Dolapo.
1: E ko so pe le ri won orun lowo o.
0: Dolapo. Mike odo temi yele. Mike to nikan si. Ko pari wakati kan ma ti.
1: So, adupa fun Olorun oba.
0: Olorun la dupe. Ese
1: ju.
0: Mo ja mo sari.
1: Awon aburo re.
0: Awon aburo re. To ma fe mo so.
1: Se won isa.
0: Ori afefe la wa.
1: Se won isa aburo re.
0: Baba mi obiru won.
1: Ah, o ti an be won pe mo owo to gbe oke mama owo to wo ma o ma ni sori
0: mu
1: mo o mama a so ti mo
0: formula doji
1: a so ti mo
0: ti o ba se mi bi o ti
1: se lo wa ke lo bi iwo mo jo ni ti mo sa so ke gbe ke lo biru gbo lo gbo
0: bi
1: eh
0: simu mo yoro ati en ti mu ni
1: ah tolora bo se bi won na ma so o lo kigbe pe mi an ba sa ko le ran o
0: ma mu ku bi so gbe mbara mi nbe ni
1: eh o
0: ogudugba
1: ah we esa pe mi ni won tori uri ogbodo fo e pa kan o ma ni won nitori pe ori ogbodo fo ẹgbà kan ó wà ní wà nítorí pé
0: o rí o gbọ́dọ̀
1: ẹ̀rọ akùnmí mọ́ o
0: so wa rí ìpòtẹ́mì wa pé o ìpèsàyé ni so ti yọ àbí o yọ nínú ẹni tí ń fàdúrà àrùn ọ̀dọ́ àwa wà bó ti ẹ̀ fún alówó tó fún a ní nǹkan kan àwa ń ṣe ti wá fọ́lọ́hún
1: ẹ ṣeun
0: so ti yọ
1: àì máa ṣe
0: fọ́lọ́hún torí bá méjì sì kọ́
1: bẹ́ẹ̀ ṣe ń ṣe náà lọ́dà
0: so wa rí jọ mọ́ndé o àbí o yọ ọlọ́run wa fi àwọn tá a ti jẹ sínú ọlọ́run fi sábà bí àbí òye
1: ẹ̀tọ́ gbogbo tẹ́ẹ̀bà tó wí tẹ́ẹ̀tọ̀ pàdé àwọn ọmọ lọ tẹ́ẹ̀ pàdé àwọn ọmọ lójú ọ̀nà
0: níjọ́ ni ọ̀bẹ̀ bí ó jáde ọ̀ àbádìọ́lá báńkì nọ́mbà rẹ̀ akẹ́ ọ̀bẹ̀bẹ̀ ní òkè káàdì mẹ́rin èmi máa tẹ̀lé láti lé àájọ padà wọ ilálẹ́ ni lọ́rẹ̀ ebi alápánsẹ́pá léèrè èmi tí mo bò láti rí àwọn nǹkan kan rèé kò jẹ́ ká máa sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n tó rí bí wọ́n
1: ṣe sùúrù ìwọ ọlọ́gbẹ́ni ta lo lóòbò láti rí
0: alápánsẹ́pá èmi tí mo wá nǹkan fún ni pé bàbá ẹ fi yàpò
1: kí ni sẹ́yìn
0: jẹ́lá rúru àbí òyọ jẹ́ sórí tí n bá sọ̀rọ̀ fún ọ tó ti yọ
1: ìmọ̀ ń gbọ̀
0: o sọ̀rọ̀ fún
1: mi irú gbogbo ayé ń bọ̀ tó ń wí
0: ẹnu rẹ ò mọ́nu
1: tó ti yọ gbogbo ayé náà bá sọ̀rọ̀
0: bẹ́nu ẹ bá mọ́nu ni tó ti yọ èrò tó tẹ̀
1: èdè ṣe sùúrù ege ìkànnà rẹ ni
0: tó gún ọ ni
1: gbogbo bó ṣe ń dáwọ́ tó fi ọ̀sán àti ìkànnà bọ̀ ńlá ọmọ ga o ṣe ọ̀rọ̀ náà lọ́ka ọlá tó bẹ́
0: so o ṣe tiẹ̀ tán kí n tó ṣe àgbo mo ń sọ àṣírí àwọn nǹkan fún ọ ebi ò fẹ́ fi gbogbo agbára tèmi ìhìn lè fi hàn ọ́ torí pé ìhìn mọ́ bẹ́nu rẹ ṣe bò sí ni
1: tó ti yọ irọ́ ìwé kọ́ ń sọ fún un dọ́là pọ̀ ni
0: ọmọ mi ṣàlẹ̀ yẹ́bù ìṣí jẹ́
1: mi ò mọ ọmọ rẹ tó bí bẹ́ẹ̀ o
0: ó jáde tó ti yọ tó ń tèrò lẹ́yìn ni ọlọ́run sì fi ṣàpọ́nlé tèmi mo ní bó ṣe ń jáde lọ yìí ẹnìkan ò ní mọ iye èrò tí ń bẹ lẹ́yìn rẹ
1: ó sì rí bẹ́ẹ̀ araṣẹ́ tẹ̀ mọ̀ sí fún aná ni kí ló kọ ilé yìí
0: jẹ́ni tí wọ́n á já ọ tán
1: kí ló kọ ilé yìí
0: jẹ́ni tí wọ́n á já ọ tán olóòlù bó ṣe wà ó ti pè mí lọ lẹ́gbẹ̀ẹ́ bá bó lọ́dún yìí ó ṣe rí mọ́
1: olóòlù ọmọ tí ì jáde
0: ó ní àwọn tí wọ́n fóun lé sí sórí ẹ wa pé ṣé mo ló ti jáde ni.
1: À ń gbádùn yín o àwọn èèyàn ń gbádùn yín wọ́n lè try.
0: Mo kẹ̀ ìdílé ajé ó ti ní bó o ní àwọn pákéjì mo ní kó mọ́ wọ̀rí nǹkan bẹ́ ńlẹ̀.
1: Bó o ní àtìpà kọ̀ọ̀kan.
0: Alájà rí mi.
1: Ẹ ṣe nǹkan kan fáwọn ẹ fáwọn ní nǹkan kan.
0: Mo fún ọ ní wọ̀nba. Mo fún ọ ní wọ̀nba.
1: Sáwọn tó yẹ mélòó lẹ fún ní nǹkan jáde lórí nǹkan.
0: Ṣé tí ń dùn gbà mo kà wọ́n tí mo fún ní nǹkan sí. Sọ wá mo ń tó ń ṣe báwọn.
1: Àwọn tẹ fún ní nǹkan ni. Kí ló wá fàtẹ́yìn náà tó fi wà níbi àwọn ọmọ o ẹ̀yin tẹ̀ ń fún yẹn ní nǹkan.
0: Ṣé wọ́n ní mo bẹ̀ wọ́n ni.
1: Ẹ̀yin ọmọ yẹn dàkọ̀ ojú ò ní tí yín mọ sáṣọ lékè gbẹ kí ló bí gbólóhùn. Yóò sáni tó bí gbólóhùn.
0: Sori o fẹ́ mọ̀ di awo o wà bá mi lé iwà tí ọ ló dùn tó ti yọ èmi gbogbo tí mo fi ń dọ́kùn èmi ò ní sọ fún lórí ètò ìlú mi tó ti yọ o fẹ́ mọ̀ dọ́dọ́pọ̀. O yóò mọ lo style àbí òyìn ọ láti fi jẹ́ kó o náà fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi bàbá mi ò rí mọ́ ògùn jẹ́ àbí òyìn ọ.
1: Ẹbí wọn náà lọ máa tún fún bàbá ní nǹkan.
0: Àjọ ní ìwé kan tó parapọ̀ ni.
1: Ìwé awo.
0: Ìwé àgbà. Alẹ́ nu orí ò mọ́ nù. Ṣé mo dá ọkọ̀ awo fún ọ ní ìsìnkú?
1: Àní ìwé àgbà ẹjọ́ máa lò ni. Ọjọ́
0: jẹgẹ
1: ètò yìí màmá gajẹgbẹ. Eto yima maka jagbe Eto yima maka jagbe Olupo gudugba Eto yima maka
0: jagbe
1: Ewa ba wase o Ewa ba wase Samari tewe tagba Ewa ba wase Ah, aki yika ba o Soli eto ye eto wa
0: Eku le o
1: Ewa ku dede asiko yi
0: Na ku sime to ni
1: Ah, isimi alayo na ni eh.
0: Aku aro da uju.
1: Soju ro da da ti.
0: Awa aro mi.
1: Oba je pe se lo.
0: Lati gbe ago meta bo si merin.
1: Bo ti bere si.
0: So ro da da.
1: Ile ise radio lero ami o njeje. Ile ise radio ti lagilu.
0: Beni.
1: Ibe la wa kale si.
0: 96.7.
1: Okay, to gajo ke ta kale si le funfun balawo.
0: Wait as yen ko bi.
1: Ah, o po na fe lele. Ari.
0: Beni.
1: Oga o ojo ni ti wa pelu ase ti olorun oba olotu agba patapata
0: are
1: are to de ona lawo oga to tu oga se
0: ah sori atorun wa ne ti mu padari wa
1: adupe olotu eto gbogbo ti njade ni ise radio ti lagelu atete splash elomi ko oga wa kebugi orun gba bi agba musulumi irun gba oga wa koda oju ti opolopo a
0: bi se nto
1: afa lo
0: owo ti na le rorun gbon po
1: awon eyan so be
0: o
1: lo to salary elomi oju ma
0: ma se bi ti won gba ni
1: ai amo je ara alale yi dolapo ni eni meje ko
0: amo dolapo
1: oba to dolapo gbogbo e akwata ro awon na nko
0: ogun to ti se oni gberi mo
1: ami awon na nko
0: odi wo yi je edogun eru nba mi pe wo lo
1: ai ko sa ma se suru ko godo ma fi waju awon to e to wo waju re yo ma fi waju lupo
0: se lupo n dare ni abi n fe wo
1: ah
0: mo bi on
1: mo bi on ta jaga
0: ti o be ju mo gbo mo wa bi oni so ti yo o si le ri nti ibi ma ni ibi ba ku si ani o so ibi kini la tun se ni
1: olorun ne ba o ba wa lu ko je ko mo ba ma duju ti mi sori ke yan ni yawo kan ti mi ba ma e o to wa ma kan to ma pe wada olupo wada ta le oni bo da bu te jo gbe raye ki se ru wa ni ko ba jo
0: se gbogbo ti n gba ma rodo mi gba gbe si aye won se ki mo lo mo to mo
1: eye ni chief advisor
0: ki ti e
1: se ma na won wa gba ma ko bo mo lo mo
0: dola po olorun je ki wonu o dagba
1: o le ko ba o
0: ja lo re taja

6.7. O balẹ̀ bagẹ̀, o wọlé pẹ̀lú Steez, gbogbo Peter Yoko, Kobe Aro, Misty Peters, Jagunlabi ọkùnrin ogun, Gentleman on the Body System, ògbóǹtarìgì, àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 Peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Debit, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolo.

0: àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì. Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Gitales International ni Gitales International bí ronì lágbára lílé ṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Gitales International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára wọn tán tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: Ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
2: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
3: Lagilu FM 96.7.

0: ìpele ti kírísì jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́ ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
1: Slash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa. Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Looking for a stable and rewarding work? Busy People Support Services is hiring responsible and caring individuals right now. Can you clean, care for the elderly, or take care of children? If yes, we need you. We have openings for caregivers, local security, cleaners and housekeepers, child support and nannies, and errand staff. You don't need to worry about inexperience, as training will be provided. This is more than a job. It's a stable work in a supportive environment where you can make a difference every single day. We offer services in cleaning, caregiving, and child support, and are also into land and properties, so your future with us is secure. If interested in our services, call or message us now on 0808-154-4600 or 0802-726-6622. Visit us at Aven House, number 23, beside MTN Mast, Anfani, Ibadan. Busy People Support Services, your opportunity to a better future starts here.
6: Wíjẹ́mi international pọ́dún mẹ́rin alleluia. Tijọ́tì láàfin dúpẹ́ lọ́wọ́ Jésù Kristì ló jẹ́ kí tọ́lú ìhó tó bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀. Still, I have reason to praise God. Psalm 66 verse 20, Thursday, July 9, lákàn sí ọ̀pọ̀ àwọn Moderate Home. Níbi tá a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa, kó tó di Sátọ̀dẹ̀ ọjọ́ kọkànlá, tájọ́ ọdún wa wáyé nínú Church Auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker, Prophet Samuel Ọmọlàwọ̀ JP, our spiritual fathers, Apostle Dr. Paul Adeola Adedosun JP, Bàbá Ìbàdàn, Prophet Samuel Sisu, Bishop Johnson Mọ́lákíyọ̀, Apostle Moses Solúṣọlá Ayọ̀adé, Father of the Day, Honourable Babalọla Púpọ̀ Lẹ́bọ̀s, Honourable Maruf Owolabi Suesue, Mayegun Bọ́nìjà Market, Pastor Honourable Àdúrà Ẹgbẹ́mí, Mothers of the Day, Prophetess Jesu Ládù JP, Engineer Mrs. Lẹ́gbẹ̀ Fọlákẹ́ Olúrẹ̀mí, Gate of Honour, Professor Jonathan Bọ́lákíadé, Chairman Council Committee of Security UI, pẹ̀lú Ẹ̀dà LI Oyekami, láti ibi kíbi adéjègèdè tàbí oríta mẹ́rin tí ó yà. Ẹ sọ fún olókàdá pé kó máa gbé tàbí síwájú yìí bọ̀ wá sí Wíjẹ́mí City International tó wà ní Fọ́rọ̀gùn. Gbogbo èèyàn lápè ẹ wá kájọ.

0: balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter yóò fún bí àwọn misty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolonte.
1: Ranko Travels and Tours ti dé o ìrọ̀rùn dé po ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè kí mọ́tàn yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours ọmọlúàbí ìfọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa visa processing tour packages flight booking hotel booking kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀ bákan náà à ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom Canada Europe United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Ranko Travels and Tours ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn ó dẹ̀ lè pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800 Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo Ranko Travels and Tours ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàánì ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
2: Javis PR iCare Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánṣágo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation àǹfààní ńlá gbàlè yìí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444-8444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
8: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000
8: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
11: You overwhelm me. This love is too much.
10: Team, Fires of Glorification. Come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. E je just celebrate ogbon odun ise iranse ipe woli ti o laba won woli agbaye ni. Prophet SA Arogun Dade bere ni Wednesday ojo kini osu keje si Friday ojo keta osu keje odun yi lago mewa sale lojo kokan. Host Prophet SA Arogun Dade Ministry, Prophet Odi Peter, Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister Baba Tumise, Tabitha Feromi, Oladosun Twins and Evangelist Brigette Arogun Dade. Venue Team of Elisha Ministry, championed by Faith Church, Old Ife Road, Akinbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
11: Lagilu FM 96.7.

lálẹ́ yìí a ṣe pàápàá orí pé àwọn lẹ́tà tó wà lọ́wọ́ mi lálẹ́ ni mo tún fẹ́ kà kí n tó fẹ̀yàn láǹfààní láti dá sí kí n tó fún ẹ̀yìn náà ní àǹfààní láti sọ ohun tẹ́ fẹ́ bá kọmíṣánná fẹ́ sọ ẹ mọ̀ kí a máa ń sọ lábala yìí pé we listen we don't judge torí pé lábala yìí a kì í bú ẹnikẹ́ni a máa ń fúnra wa láǹfààní dáadáa láti sọ ohun tó wà lọ́kàn wa ẹni tó bá sọ tiẹ̀ jáde náà ló fẹ́ kọ́kàn ẹ̀ fúyẹ́ èlòmí wà báyọ̀ tí wọ́n ẹni tó fẹ́ bá sọ ó ti ń rò sọ́tún ń rò sósì ó ń rò ẹ má fọkàn balẹ̀ kọmíṣánná yín wà níbí àwọn òkè ẹnikẹ́ni lórí ètò yìí.

0: káàṣẹ́ káàṣẹ́ ti dé padà ní Rabaji gan ó dé padà lálẹ́ yìí ẹ̀dẹ́ káàṣẹ́ báyìí 25,000 naira kákọ́ mú yẹn ná tó bá ti di 10:40 ilé tó túmọ̀ sí ni pé ó kú bí 15 minutes báyìí ní ọkọ̀ mú 25 kan ná ayé ẹ̀ kọ́kọ́ kúrò ńbẹ̀ kóòdù yẹn ò yípadà *347*1004*2# *347*1004*2# àbí kẹ́ ẹ lọ sórí wẹ́bsáìtì wọn www.cashier.ng tẹ bá ṣe wá ń ta lórí ètò yìí ẹ mọ̀ pé tó bá tún dọjọ́ friday tẹ bá lè jẹ lórí ètò yìí ẹyìn ò láǹfààní àti tí kọ̀m̀pútà ò mú yín ẹ̀kan máa rẹ́rìn lọ́dọ̀ friday tó bá tún ti ń yí gbogbo ẹ̀ jackpot nígbà yẹn a tún jáde ńbẹ ṣò gbà ní. Hello.
1: Hello ẹ kalẹ sá.
0: Hello ẹ kalẹ o.
1: Yes, Olúwa ṣeun lorúkọ mi o.
0: Olúwa ṣeun lorúkọ yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Láti àdúgbò Bosa.
1: Odò ọ̀nà kékeré ni.
0: Láti odò ọ̀nà kékeré ni. Ok, bóò ni condition yín ṣá wà ń kọ́ńtò ṣe ibi tí ń lọ ó ṣe kó lọ.
1: Ó ń lọ.
0: Ẹbí ti ń lọ.
1: Bẹ́ẹ̀ni,
0: inú yín. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín, inú yín ń dùn.
1: Ọlọ́jọ́ mi wọ
0: báyìí. Ṣé ti mú ọjọ́ ìbílẹ̀
1: báyìí? Ẹ
0: ti ń ṣe pre.
1: O ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀.
0: O ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀. Bóò lòdù yẹn ṣó náà ṣó rọ̀ ńbẹ̀ yẹn àbí kò rọ̀?
1: Ó rọ̀.
0: Ẹ bá ń gbé fóun fún wọn lọ́jọ́ bí. Wọ́n ló ń lọ. Hello.
2: Hello,
0: Eka Lema.
2: Yes, sir.
0: Happy birthday to you in advance.
2: Thank you, sir.
0: Àràbọ̀rọ̀ lọ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Báwo ni wọ́n ní pé ẹbí ti ń lọ ní wẹ́rẹ́ wẹ́rẹ́. Wọ́n ló ń lọ ní wẹ́rẹ́ wẹ́rẹ́. Ó ti dá ń gbà yẹn. Ẹ̀ẹ́dẹ́jọ́ wà báyìí tó bí ọdún mélòó báyìí.
2: Tá a bá sọ ọkọ tí ì bàjẹ́ wedding wà papọ̀ 18 years ago.
0: Wow, I love that.
2: Marriage is 14 going to 15 years.
0: Okay, marriage is going to
2: 15 years.
0: Bọ̀pẹ́ ti mọ́ra 18 ni.
2: Bẹ́ẹ̀ni, sir.
0: Wow, that's good. Ẹ̀kọ́ ti ṣọ̀rẹ́ bí ọdún bíi mélòó, ọdún bíi mẹ́ta kọ́ yẹn.
2: Bẹ́ẹ̀ni.
0: Bó lẹ ṣe pàdé?
2: Ìgbà tí mo wà ní university.
0: University lẹ ti pàdé?
2: Bẹ́ẹ̀ni.
0: Wow, same department àbí?
2: No, àwọn ọzọ last two techniques ni. Ẹ gbọ́ tí polytechnic làwọn lọ.
0: Okay.
2: Ọ̀la sùn ni mo lọ. A kò pàdé ní environment ṣá níbi sùlẹ̀ yẹn ni ó tẹ̀tẹ̀ mi wá.
0: Lẹ́kọ̀ọ́.
2: Ee,
0: lẹ ti pàdé wẹ́rẹ́wẹ́. Ẹ̀yin lẹ́kọ̀ ta sí wọn. Ẹ̀yin lẹ́rí fine man pé ọmọ ló dùn báyìí.
2: Lára sọ àwọn ni ìwé.
0: Àwọn lọ́kọ̀ gbé súnmọ́ yín.
2: Bẹ́ẹ̀ni,
0: sir. Ẹ gbé fóun fún ẹ, ẹ jẹ́ ń confirm. Hello, sir.
1: Yes, sir.
0: Wọ́n lẹ́yìn lẹ́kọ̀ gbé súnmọ́ àwọn gbà yẹn.
1: Mo rò
0: pé àwọn ni pé wọ́n kó oúnjẹ náà. Àwọn náà ti ń dínjú sí yín lọ́kan, àwọn náà ti ń dínjú.
1: Àwọn náà kó oúnjẹ.
0: Lágbára Ọlọ́run, ìfẹ́ yóò tún bọ̀ dáa lágbára Ọlọ́run. Happy birthday to your wife in advance. Ó dára. Ẹ wọ́n nǹkan yín mọ́ra.
1: Mo ti gbọ́wọ́ síbẹ̀.
0: Ó bàbá yìí, kìí gọ́rẹ̀. Ara àwọn kò ti ṣọ́ọ̀kì báyìí. Ẹnìkan ni ló fi ta káàṣì ẹ̀ 500 naira ni. Ní slot kan ni tíkẹ́ẹ̀tì kan. Ẹni wá ta tíkẹ́ẹ̀tì méjì, ẹlẹ́ta mẹ́ta, ẹlẹ́ta mẹ́rin, ẹlẹ́ta mẹ́wàá. Bó tẹ́ ṣe ta sí ẹ̀ lẹ ṣe máa ní chance àti jẹ sí. The more slot, the more chances. Ó ti yé yín. Ó ti gbẹ́nu sí.
3: You need me.
0: I need you.
3: You love me.
0: I love you. This is Prince Adekunle.
3: You
0: tell me that you love me, baby.

ẹ dé kí mú kọ̀ọ̀kan sí kí n tún bèrè condition bó ṣe ń lọ tí kò bá dẹ̀ right náà dé kí n mọ o tí ǹjẹ́ ò bá right ẹ dé kí n mọ o tí kò bá lọ bó ṣe yẹ kó lọ ẹ dé kí n mọ o commissioner àfẹ tó gbéra kó lábala yẹn lálẹ́ yìí tó bá ti dọjọ́ mẹ́jọ mo máa bá yín kọ̀ la máa ṣe next week ẹni pé a máa wà ní july gbọ́dọ̀ ọlọ́run mi àti yín ẹ ti mọ̀ pé tá a ṣe máa ń ṣe nìyẹn first week inú oṣù la máa ń ṣe calling nìyẹn máa bá yín pè live and direct lọ sí ilé òkèrè lọ sí anywhere 09123708675 tó máa mú ta ló wà ńbẹ̀ tó ń lọ dáadáa tó ń lọ tó ṣe yẹ kó lọ tí ò bá dẹ̀ lọ bó ṣe yẹ kó lọ náà jẹ́ kí n mọ̀ ní commissioner àfẹ́ ó mọ̀ jẹ́ ká mọ̀ àwọn tá a fẹ́ gbà wọlé. Mo rán àwọn comment lórí Facebook yẹn tí mo ṣe mú àwọn kan yẹn kí n tún lọ kí àwọn tèmi lórí Facebook. Mo rán àwọn comment yẹn. Orí olóyè Gbẹ̀ngà Fáyọmí alága òní tèmi nìyẹn. Wọ́n ní ẹ kú ètò commissioner ọ̀fẹ́ wọ́n ní commissioner ọ̀fẹ́ ti àmì náà kìí o. Yọba Búsà Ribídèmí wọ́n ní commissioner olólùfẹ́ wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò ìmí náà kìí o. Ọmọlára Ìyákọ̀m wọ́n ní warden. Saint Mayor wọ́n ní welcome on board. Wọ́n ní our great commissioner of love. Àwọn bàbá yìí. Àwọn bàbá yìí. Àwọn bàbá yìí. Àwọn bàbá yìí. Àbá tún bẹ́ẹ̀ abá tún fi torí olúwa sí. Hello. Ẹjọ́ tí a bá ti ń pè é jẹ́ ká máa kúrò mẹ́rẹ́ di ọwọ́ àmọ́ kẹ́ ń gbọ́ wa ni. Ẹ̀yin ẹ̀ ń fi ilé ẹ̀ wọ́n tẹ́ bá ti pè báyìí ẹjọ́ ẹ kúrò mbẹ́. Ṣẹ̀fẹ̀ reality ni pé tá a bá ti wà níbi tó yẹ pé èèyàn wà pẹ̀lú olólùfẹ́ èèyàn kò sí pé èèyàn kan pé title kan ni ìwọ kan I'm the head of kinní kan. Ó title yẹn gbàgbé ẹ̀ ó fà mí nínú gbọ́n báyìí ó fà mí nínú gbọ̀n ó pè lórí.

0: Orí Kẹ́mi Ògúnsànyà, àwọn ni welcome on the program.
1: Parí ọ̀rọ̀ ìjà yìí o.
0: Màmá mi gangan.
1: Wa kò lè gbádùn ọ̀rọ̀.
0: Kẹ́mi Fádúgbàgbé Regan. Yeah. Good evening, the Don and the wonderful friend.
1: Wọ́n padà o.
0: Thank you very much, ma.
1: Ló lè fún mi láyọ̀.
0: Àwọn ní tèmi nìyẹn.
1: Ilé ayé mi.
0: Madam Adenike Ogunleye, wọ́n ni good evening. Personal person, wọ́n ni well done. You are doing well. God continue to increase you in wisdom and wealth. Amen. And you too, ma. Hello, ma. If you comment in sorry Facebook, yeah, bye. Ṣé mo ká máa ń sọ pé abalata fẹ́ wọ̀ yìí kì í fẹ́ bú ẹnikẹ́ni and then we listen we don't judge. Ṣùgbọ́n lálẹ́ yìí mo fẹ́ kí ẹ̀yin tó jẹ́ pé mo pàwọn ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí.
1: Mo fẹ́ràn
0: ṣe wà níkànnì ti lágelú ẹ̀yin ọlọ́pọlọ pípí ẹ̀dá.
1: Alárùkà yé.
0: Ẹ̀yin olóríire ẹ̀dá.
1: Má ṣe jẹ́ kí.
0: Ẹ̀yin tí Ọlọ́run jogun ọgbọ́n ìmọ̀ àti òye fún.
1: Ìwà rú o.
0: Torí ọ̀rọ̀ tí ẹni ìsan sẹ́ndì sí mi.
1: Rọ ìfẹ́.
0: Ẹ máa sọ fún yín pé láwọn lẹ́tà mi, àwọn voice note mi, àwọn conversation mi wà tẹ́ pé a kàn máa attend sí lábẹ́nú. Ṣùgbọ́n tá a bá fi wò ó pé a fẹ́ choose ọ̀rọ̀ yìí, a fẹ́ mú wá. Ọ̀pọ̀lọpọ̀ máa ní Mr. Martin ìjọba mi kan lẹ́tà yẹn jọ. Ṣùgbọ́n tẹ́ pé lẹ́tà yẹn kò rí lì ẹ mọ̀ kí ṣe bí arọ́ mátà yẹn ò wà important o, má ṣì mí gbọ́. Wọ́n láwọn mátà kan tẹ́ bá kan máa wò pé eléyìí ò necessary ká kàn yanjú ẹ̀ London it. Ṣùgbọ́n tá a bá fi lè select tá a mú wá sórí ètò yìí. Ẹ ti mọ̀ pé ilé ìta àmúwá ẹ̀ ó yàtọ̀.
1: Olùkọ́
0: ọ̀gá mi nù. Ẹni sẹ́ndì lẹ́tà yìí sí mi, ó ní pé Mr. Martini ẹ jẹ́ ká gbọ́ dáadáa. Wọ́n ní Mr. Martini, wọ́n ní àwọn rí i pé wọ́n kọ́ ní èdè òyìnbó, wọ́n á fi Yorùbá díẹ̀díẹ̀ sí láàrin. Ṣùgbọ́n jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ kí n summarize ẹ̀, màkànra summarize ẹ̀. Tó fi máa yé wa dáadáa. Wọ́n ní pé mi ká kọ́ ka first paragraph yẹn náà kò lè yé wa. Wọ́n ní pé Mr. Martini, wọ́n ní I've been listening to your program for over 2 years now. Wọ́n ní I love your program. Our God will always be with you. Amen. Ká kọ́ ka yẹn náà. First paragraph. Wọ́n ní pé àwọn notice nkankan, wọ́n ní pé àwọn ti wà nínú marriage ń sẹ́yìn, wọ́n ní the third year. Táwọn ti ṣe ìgbéyàwó. Wọ́n ní pé ìyẹn kan wà tí àwọn notice láìpẹ́ yìí, eléyìí tó dẹ̀ ba ọkàn àwọn jẹ́. Tí èrè olólùfẹ́. Ọlọ́run máa pèsè olólùfẹ́ yín.
1: Àwọn
0: wọ̀rí ẹ̀ fọkàn balẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run àbí tẹ́ ń hope pé you need somebody. Ayé yóò ṣe dágbé. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. There's no love, there's no. Ayé yẹn ò ṣe dágbé. Sometimes you need somebody to talk to. You need a shoulder to lean on. You need somebody to share your day with. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ṣé o pé iṣẹ́ ìwádìí kan fi yé wa pé ọkùnrin àbí obìnrin eléyìí tí kò bá ní olólùfẹ́ òun ni ó ṣe ṣe pé ẹni irú ẹni bẹ́ẹ̀ ó ṣe ṣe kó ètè ní memory loss.
1: You are the only one that can make me happy. Don't you know?
0: Ẹ̀yin ọgbàgbé nǹkan.
1: Sunshine.
0: Ọ̀run tó wá tó tún wá pẹ́ téèyàn ò réyàn kankan dì mú téèyàn ò réyàn kankan gbá mú. Wọ́n gba ẹ mú, wọ́n náà ríyàn kankan gbá mú. Iṣẹ́ ìwádìí yẹn tún fi yé wa wípé ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó máa kanra kó máa ní mood swing.
1: Ṣẹ́ndé.
0: So kò sí nǹkan tó wà láyé èyí tó ní advantage tí ò ní disadvantage tiẹ̀. So ẹ wo àwọn obìnrin yẹn wà láwọn pọ̀. They have their good side. Ẹlòmíì báyẹn tó kàn ṣe ń kọjá nu ilé báyìí tó kàn ń yí lọ tó ń yí bọ̀ tó ń yí lọ yí bọ̀. Iṣẹ́ ìwádìí tún fi yé wa wípé ó tún máa ń jẹ́ kí ẹ̀mí ọkùnrin ó tún máa ń jẹ́ kó gùn. Wọ́n pè ní sightseeing. Wọ́n ní téèyàn bá ń rí ó mátà. Ẹlòmíì inú igbó nìkan ni ó ṣàmọ́ rí inú igbó nìkan ni ó máa rí. Wọ́n nígbà tó bá rí i tó ń lọ tó ń bọ̀ nínú ilé tó yẹ pé bí yàrá náà wà wọ bí a bí short ni ó.
1: Ọ̀rọ̀
0: ìwọ skirt máa ń bí. ọ̀rá wọ ọ̀rá neck yẹn tó wọ̀rá neck tí wọ́n ń ṣeré lọ tó ń ṣeré bọ̀ ìtọ́kùnrin bá wà ní ọjọ́ pé ẹ̀ẹ̀nì dúró sílé wọ́n tó wá wà létẹ̀ ẹ̀kànra bí ẹ̀kànra ń gbùnà tẹ́ wà ń lè fi room tó kàn lọ tó ń lọ kitchen tó ń bọ̀ tẹ́yìn náà ń wò tẹ́kàn ń wò pé ah èmi lọ ọmọ ìṣá wọn ló tún ní nǹkan tuntun máa ń ṣe fún ara problem no dey finish èmi máa ń gbé problem àgbé sórí bá ṣe ń sọ problem kan ìkan tún máa dé ọ̀sẹ̀ tó bá ṣe ń move on nínú life náà náà tó máa rí challenges kọ̀ọ̀kan tá máa rí tó máa gbẹ̀mí wa àbí tí ó ju ẹ̀mí wa lọ ní ká má rí. So you need somebody. Back to the letter. Wọ́n ní pé nǹkan wà tó hàmìzì àwọn lẹ́yìn ìgbà tí àwọn ti wà nínú ìgbéyàwó fún 3 years. Wọ́n ní ọjọ́ kan wà tí olólùfẹ́ àwọn tó lọ síbi iṣẹ́ tó gbàgbé fóònù ẹ̀ sílé. Wọ́n láwọn tí ẹ̀ fẹ́ dán láwọn ò ní chess láti débẹ̀ bọ̀ tí nígbà tí kọ́ọ̀lù yẹn pọ̀ làwọn gbé wá di pé ìyàwó àwọn ló pè pé ilé ni fóònù wà láwọn ilé ló wà àwọn náà ti ń jáde. Wọ́n summarize ẹ̀ níbẹ̀. Wọ́n ní owó tí ìyàwó àwọn ń gbà ní oṣù níbi iṣẹ́ wọn ni kò ju 100,000 naira lọ. Wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ tó tiẹ̀ ti àwọn lọ sínú fóònù ẹ̀. Wọ́n bá rí pé aláàtì tó wà mẹ́sẹ̀jì tó kọ́ wọlé síbẹ̀ aláàtì tó wà ń bẹ̀. Wọ́n ní the money is about 20 million naira. 20 million naira. Ní àwọn bá níbẹ̀. Wọ́n lélẹ̀ ló wá fa ibi tí àwọn ti wà curious pé tó bá tiẹ̀ ń dájọ́ gan. 20 million. Alálẹ̀ yìí ẹ ṣáà mọ́ sún ẹ ṣáà dúró ẹ farabalẹ̀ since they happen. Àwọn ṣẹ́wọ́ sí mi gbáfẹ́ lọ sójú ọjà. Lẹ́yìn ìgbà tí wọ́n rí 20 million naira yẹn kí ló ṣẹlẹ̀? Wọ́n tún rí nǹkan kan àti nǹkan kan. Wọ́n wá fà á tí a fi òtán fi mú lẹ́tà ìwá sórí ètò ní tèmi. Wọ́n fi ní kọmíṣánná fẹ́ báwo ni káwọn ṣe ṣe. Mo ń lọ sójú ọjà báyìí tí bá ti padà dé kí ló ṣẹlẹ̀ lẹ́yìn 20 million naira. Ẹ kú kalẹ̀ o.
2: Ó balẹ̀ bàgẹ̀, ó wọlé pẹ̀lú Steez, gbogbo Peter àti ọkùnkùn bí àwọn. Misty Peters, jatulabi ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì. Àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 Peters, bẹ̀sí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀. Ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Dẹ́rẹ̀ẹ́dẹ́ ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán. Níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijolote.
3: Bọ̀sùn ó lè kó lọ́sẹ̀ yìí ni. Mẹ́bọ̀ lágbà Abẹ́ka ní ọlọ́kan nínú àwọn iléeṣẹ́ búrẹ́dì tí ń bẹ Lẹ́kọ̀ọ́. Bọ̀dásọlá ẹjọ́ ẹ bá àwọn iléeṣẹ́ búrẹ́dì kì í ní Ìbàdàn tó lè sanwó gidi bá gba Abẹ́ka. Àwọn tó lówó Èkó Èkó ní gbé òpàrọ̀ o. Gbogbo owó lẹ́ fi wọkọ̀ tán tí máa wá rí iléeṣẹ́ búrẹ́dì Ìbàdàn tí ń sanwó gidi. Ẹ wo ó tẹ́mi lọ́rùn ju kí n máa lè kó lọ. Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery ni o. Tí wọ́n pariwo páwọn nílò Abẹ́ka tó dántọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá lágbà Abẹ́ka ni ọlọ́tọ́. Tètè kàn sí wọn ní Màlété níléeṣẹ́ Better Life Bakery. Kódà má jò pẹ́ torí wọ́n nílò wọn lọ́sẹ̀ yìí o. Kódà tó o bá lọ́rẹ̀ tó náà jágbà Abẹ́ka tó mọṣẹ́ pò dáadáa. O lè pé dání ọ̀pọ̀ Abẹ́ka wọn fẹ́ gbà. Owó gidi wọn sì mọ gbà. Bí wọ́n ṣe ń gbowó lóṣù wọn ń gbowó lọ́sẹ̀. Kódà wọ́n tún fún wọn lówó kú fọmọ nìyẹn ṣe o ṣe déédé lẹ́nu iṣẹ́ o sásẹ́. Tètè ṣe kí a lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Better Life Bakery gẹ́gẹ́ bí Abẹ́ka ìjáfara lè wo. Bákan náà wọ́n tún nílò àwọn abilékọ àtomidan tí èèyàn bọ ṣẹ́. Tó lè wá bakery bí aago mẹ́sàn-án òwúrọ̀ láti wá ta búrẹ́dì. Gbogbo bí wọ́n sì mọ tajà sí náà wọ́n fi hàn wọ́n. Báwọn náà ṣe ń gbowó lọ́sẹ̀ wọ́n ń gbowó lóṣù o. Nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́ ẹ bá ṣe tá àti ṣiṣẹ́. 0902 542 7551.
4: wọnú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: Oya ẹ̀yin ọmọ ọlọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ́ léraléra lóní back to back. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí

0: ó sẹ̀nà ẹ̀kọ́ ẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn
0: o máa sẹ́ẹ̀tì yẹn.
1: Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà
0: 15 million naira
1: ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa

ẹ ká pe ẹni yẹn ẹ ká pe ẹni yẹn ẹ mọ̀ pé tá bá ti pè lẹ́ẹ̀mejì tẹ́ni ò bá ti gbé a máa pe ẹlòmíì ni ẹ tí mo ta ṣe máa ń ṣe o bá ti pe ẹni yẹn tí ò bá ti gbé lẹ́ẹ̀mejì ẹlòmíì a tún yí kọ̀m̀pútà tó mú ẹlòmíì nìyẹn ẹni ẹ tiẹ̀ tún bízí ẹ̀ dànù tún tẹ bízí mọ́lẹ̀ pé ta ló ń pè mí járe má disturb mi járe ó tún ti ń ringo ẹni ẹ ti kọ́ ti ẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀dẹ́ ká mú ẹlòmíì

wọ́n níbọ̀ ọba tó dé láwọn ṣàfi ọ̀rọ̀ yẹn àwọn fi sí ara àwọn òsàn kankan ní àwọn confront ẹ̀ pé báwo ló ṣe owó ṣe jẹ́ ló ti rí adúrò owó yìí wọ́n ló tọ́kọ́ ń yarí kò fẹ́ jẹ́wọ́ bẹ́ẹ̀ làwọn ti sọ pé ta ló ń bá sọ̀rọ̀ alọ́ni nọ́mbà yìí sọ fún àwọn pé x òun ni ẹni yẹn pé abroad ló wà ó wà ní orílẹ̀-èdè canada ó láwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ síbẹ̀ jẹ́ pé milan finance fi ti tà láti protect torí ẹmọ ọ̀rọ̀ yẹn àmọ́ ní tó lè fẹ́ jọ ṣe understand wọ́n ní x àwọn yẹn x ẹ̀ wọ́n láwọn ní x ń dáwó sí ẹ lọ́wọ́ ó ń keep owó sí ẹ lọ́wọ́ owó kíni ó lọ ní pé ó mọ̀ pé òun ní discipline nípa owó ń gbà táwọn ń fẹ́ra wọn wọ́n wá ń wá ẹni tó lè kíp owó sí lọ́wọ́ ìwọ tó ti marry ni x ẹ wá ń kíp owó sí ẹ lọ́wọ́ ó ṣà ní ẹ ṣebó ń ti sọ nǹkan kó ṣà pé ó ń tẹ láti gba fóun yẹn padà wọn láwọn ò fi fóun yẹn sílẹ̀ wọn ni I went straight into my room láwọn ti ilẹ̀kùn níbẹ̀ làwọn ti wá wo gbogbo conversation yẹn dá.

0: Àwọn fún àjẹpẹtẹ yàn bá tiẹ̀ kọ̀kọ́ gbọ́ wà á kọ́ wò. What is this?
1: Òbúrò mi mọ rí ẹ ìmúlẹ̀
0: rẹ. Ẹ jẹ́ ká ṣe báyìí, a wà bí láti blame anybody. Ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Àwọn so many things are happening. That's why I said tàbá ń ka news, tàbá ń ṣe, tàbá ń gbọ́ ni wọ́n ni bàbá ó ń bá àwọn ọmọkùnrin. Ó ń ṣẹlẹ̀ náà in the other side. It's really happening. Ọjọ́ kan mo lọ sí wọ́n ṣe bí seminar kan tí a wá wà níbẹ̀. Wọ́n ń sọ nípa boy child. Ibẹ̀ láti ṣe seminar boy child. Like theology kan ló organize it. I was opportunity to be the MC. So mo ṣe wá ń ṣe MC yẹn lọ. Ní ẹni tó wá ṣe tó wá give speech yẹn was now saying that majority ọkùnrin boy child ló máa ń jẹ́ pé wọ́n wá abused at a point while growing up. Maybe through their auntie, through their maid, through their, you know, but I'm focused more on the girl child. Share belief, Nino seminar, more about the adult, you know, we have more than 6 to 7 men. Two only sorrow, town called 2 and 2 to only sorrow. They can only confidence and they have to put everything to writing that I will not face the worry around our mother. I want be any auntie. I need to hear a bro, mommy. So these things are happening within us. Because you could be a OJ in a film. It's really happening. Hello?
2: Hello, Ekale.
0: Hello, Ekale, sir.
2: Ekwitu.
0: Yes, sir.
2: Oru ko mi ni Babatunde Johnson lati Lasokun ni Ibadan.
0: All right, sir.
2: Ohun to n sele laarin omo yen ati ye, ohun to lagbara gidi ni. Ìmọ̀ràn tẹ́mi ò bá kọ̀ gbà ni wípé kó kọ́kọ́ fi sí àdúrà kó tó wá kojú ìyẹ́ gangan kó bẹ̀ ìyẹ́ wípé ohun táwọn ń ṣe yìí kò tọ̀nà tó dẹ̀ lè ní ewu fún òun àti ìyẹ́ òun lọ́jọ́ iwájú. Tó dẹ̀ lè bá ìgbésí ayé ètò òun gan jẹ́ nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ègún ni. So tó dẹ̀ ṣe kó lè máa tẹ̀síwájú lọ bẹ́ẹ̀ nínú ẹbí yẹn. Ṣùgbọ́n ohun tí mi bá gbàmọ̀ràn jù nítorí tó bá ní kóun sá kúrò fún ìyá òun àkọ́kọ́ náà. Ṣẹmọ̀ pé education náà ìyá náà ni wà ń di ẹ̀ ló ń sponsor. Ó lè fẹ́ affect education yẹn. Then yàtọ̀ sí yẹn. Ìyá yẹn tún lè gbé ìgbésẹ̀ yẹn mọ̀ ó ti wà ní ẹ̀jẹ̀ ìyá yẹn. But ohun tó èmi ògbà gbà nímọ̀ràn ni pé kó pè ìyá yẹn jókòó bóyá lọ́wọ́ alẹ́ tí gbogbo ẹ̀ ti silent kó pè ìyá jókòó kó bẹ̀ ìyá yẹn kó bá sọ̀rọ̀ kó bẹ̀ pé ibi táwọn ọgbà dé ohun táwọn ń ṣe ó léwu fáwọn méjèèjì kò dẹ̀ jẹ́ kó máa tẹ̀síwájú mọ́ pé ibi táwọn ọgbà dé kó jọ nítorí ọlọ́run òun nìyá òun. Kó jọ nítorí ọlọ́run kó jẹ́ káwọn fi mọ̀ bẹ́ẹ̀ kó jẹ́ káwọn jáwọ́ náà tí kò sì sí ẹnìkankan tí ó gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti
0: ẹ̀
2: pé kó jọ nítorí ọlọ́run kó jẹ́ káwọn jáwọ́ ń bẹ̀. Ṣùgbọ́n tó bá wá gbégbèsè yẹn tí ìyá bá kọ̀ tó sì fẹ́ máa tẹ̀síwájú ó lè wá yẹra fún ìyá yẹn kí ìyá yẹn máa mọ ibi tó wà mọ́ kó bẹ̀ wá bó ṣe máa ṣọ́gun fún láìba rẹ̀. Ìmọ̀ràn tẹ́mi ò bá mú wá ni.
0: Ẹ ṣe gan sir, thank you very much sir. Ẹ ṣe. Ẹ ṣe. 0912370-8675. Some things dẹ́kun tí wọ́n bá gbọ́. Ṣùgbọ́n la fi ń pariwo lórí ètò yìí pé companionship. Even though you don't want to get married, and you need somebody kẹjọ máa jáde wọlé. Ìgbẹ́ náà kọ́ ni spiritual o. Ìgbẹ́ náà kọ́ ni spiritual torí everything I want to be spiritual. Ìgbẹ́ náà kọ́ ni spiritual pé bóyá ìyá yẹn ń ṣe nǹkan kan ni. No. Most of our men tó ń pè ti máa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń believe wey àwọn gbádùn ni ọ̀pọ̀lọpọ̀ ti were abused while growing up. Like this man now, nǹkan tó need nsìnyí, you need a therapy. You need counseling. You need counseling. That is sitting you down. Hello.
3: Hello, Ekale.
0: Hello, Ekale.
3: Orúkọ mi ni Abiola.
0: Okay.
3: Ẹ jẹ́ kí ọkùnrin yẹn, ẹ jẹ́ kó yẹra fún yẹn. Torí tó bá sọ fún ìyá yẹn, ìyá yẹn ò ní gbà kó lọ anywhere. Tó bá yẹra fún ìyá rẹ̀, nǹkan tó lè pín ẹ̀ nìyẹn.
0: All right. Ẹ ṣe, kó yẹra. Ẹ jẹ́ ká ṣe báyìí. Arakunrin mo ke ngbo mi bai. You are not alone in this. I know you need help. I need your help. And I know that that help will be available. You're not alone in this. Mi no ma share experience mi kan fun yin lale lori eto reality. Ti ma riru nkan yi nigba mi o ma n ba mi lokan je. Hello.
3: Hello,
0: Ekale.
3: Orúkọ mi ni Ìyáàfin Adébọ́sí Òkìkíọlá.
0: Okay.
3: Láti Akédẹ́mi nílé Aishu Pẹpẹ. Èmi ò bá advise bọ̀bọ́ yẹn pé pé kó yẹra fún ìyá rẹ̀ yìí fún ìgbà díẹ̀.
0: Báwa ni báwo lè kọ́ ẹ̀.
3: Tó ń náà bá mọ bó ṣe lè ṣe é, tó fi máa sponsor láre, kó yẹra fún ìyẹ́ díẹ̀. Tó bá fẹ́ jẹ́ pé yóò máa pè é ìjókòó kalẹ̀, ó máa ṣàlàyé fún ìyẹ́ pé nǹkan tá à ń ṣe yìí kì í ṣe nǹkan tó dáa tó náà lòdì sí i. Tó bá wá pè ìyẹ́ kalẹ̀ tó ṣàlàyé fún ìyẹ́ tí ìyá rẹ̀ bá wá gbà tó ní irọ́ àti nǹkan táwọn ń ṣe yìí, kó yẹra fún ìyá yẹn. Tó irú ìyàbá yẹn, ó lè gbọ́jọ́ ọ̀la rẹ̀, ó lè bàjẹ́ dẹ̀ lè ba ògo rẹ̀ náà jẹ́ fún.
0: Ẹ ṣe gan. Ẹ ṣe gan. But things are happening.
1: Love Records.
0: Things are really happening. Well, Adekin sáré gbọ́ gbé àìpẹ́ bíi méjì sí bíi mẹ́ta sí. Kí n fún arákùnrin ní advice. Hello.
4: Hello, Mr. Martina.
0: Hello, sir.
4: Kale Kwetu.
0: Yes, sir.
4: Ẹ máa mú sọ. Orúkọ tèmi ni Jerome West láti United States of Illinois Tọ́kẹ́dẹ́.
0: Okay.
4: Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí mi fún ọmọkùnrin. Àwọn kọ́ lọ́kọ́ pé tó máa fẹ́ tú ọmọ ikú tó ṣẹlẹ̀ yìí. Kọ́ gbọ́ gbà pé education ọ̀hún ti kọ́kọ́ dúró náà. Because wọn àkọ́kọ́ ni pé ilé yìí sí láti filé yẹn lẹ̀. Tí wọ́n dẹ̀ filé yẹn lẹ̀, school kò lè dúró mẹ́wọ̀n. Kò sí ìyàwó wa bẹ̀. Because kò ń sọ̀rọ̀ pé ìyá ọjọ́ ń bá ọkùnrin kò tó wà lẹ̀. Ìyá yẹn kò lè gbà kí ọmọbìnrin yẹn kó kí wọ́n ṣe relationship pẹ̀lú ẹni ọmọbìnrin kankan. Because akẹ́kẹ̀ẹ́ ta ìyá àti ìgbọ́ ọmọ yẹn tí ìfẹ́ òfin ní sí lọ́dọ̀ obìnrin kankan. Tó fi gbogbo máìndì ẹ̀ ọ̀dọ̀ ìyá ìlú ọmọ máa wà. Kò sí àkọ́lọ́kọ́ gbọ́ pé education ti dúró náà kó wá kó fi rẹ̀ tàfà sókèrè tó lè dágbére fún ìyá yẹn. Solution tí mi rí bẹ́ẹ̀ nìyẹn kò sí wàá ṣe bẹ́ẹ̀ ìyá ìfẹ́ báyé jẹ ni o. Kó dẹ̀ cover drawer anywhere tó wà kó cover drawer bẹ́ẹ̀. Tó bá dẹ̀ fẹ́ lọ́kọ́ kó má dágbére tó wá lọ fún ìyá yẹn. Ó kọ́ tó mi pé education mi ìyọ̀mọ level tó wà ní school ni. Báyẹn fa yẹn yálò àbá tó fa yẹn báyẹn lẹ̀ yẹn. Ẹ wá wo orúkọ tí ó ṣẹlẹ̀ yìí. Ó dẹ̀ pọ̀ gan kó tọ̀ tọ̀ lọ báyẹn kí ló tó ń ṣe báyìí fún. Kò dáa. Ó ní àyíṣe yóò dáa. Ọmọ tó bínú ẹ̀.
0: Ẹ
4: wo ẹ bá bí tòbọ̀ tó rẹ̀ lómi. Ọjí ọmọ West.
0: Ẹ ṣeun Ọjí West. Ẹ ṣeun. Brother yìí, ẹ mọ tó ṣẹlẹ̀, my bro, please try carry me ní inú ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ kárí ra 101. Kájọ sọ̀rọ̀. Ìdí tí mo fi mú ọ̀rẹ́ wá sórí ètò yìí ni pé we have a lot of men out there, young men, adult, tẹ́ pé wọ́n ti wà abused. Ó lè má jẹ́ from parents now, jẹ́ from maybe relatives, friends, you know, friends and families and all that.
5: No.
0: Hello.
5: Kwetu.
0: Ọlọ́run kú ètò ẹ̀.
5: Anything extra intercourse, ó ti wà spiritual, it's not an ordinary again. Láàrin ọmọ àti ìyá, so o ni yon dai ya o ni yon do mo ye isi ni ba yen o po si ko yon dai isi ni ba yen iron hand lona to ye pe yo ju agbara ki control a sexual intercourse mama yen o ni kan me fi stop number 1 o ma orin ya ni back up ẹnì kan tó lè bá mọ̀mọ́ yẹn sọ̀rọ̀ tàbí tó lè gbàdúrà fún tàbí tó lè wọ́nà ẹ̀ tàbí tó lè ẹ̀fọ́sì ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ mọ̀mọ́ yẹn ò ní tọ́ mo rí ọmọkùnrin tó yẹ pé mọ̀mọ́ lọ sí oògùn láti jẹ́ kí ọmọ rẹ̀ ọmọ bá ṣe pọ̀ mọ̀mọ́ mọ̀mọ́ sí oògùn ni tó ohun ti tí ọmọ yẹn pé lọ sí social media tó ẹ̀fọ́sì ẹ̀ ìdáyẹ̀bẹ̀ni wọ́n bẹ́kọ̀ wọn àtìyá ẹ̀ there are many people like that náà tó yẹ pé ìgbà tí wọ́n tó ẹ̀sọ́sì ya wọn nìkíní yẹn ò tó ṣẹlẹ̀ mọ́ so now irú ẹni tó pè yín báyìí irú bẹ́ẹ̀ ni kó wá rí yẹn ẹ̀yìn tẹ́ bá lè hẹ́pù ẹ̀ kẹ́ ẹ bá lọ ọ̀dọ̀ mọ̀mọ́ ẹ̀ kẹ́ ẹ invite mọ̀mọ́ ẹ̀ kẹ́ ẹ sọ fún mọ̀mọ́ ẹ̀ kó rẹ wọ́nù ẹ̀ pé tí ò bá fẹ́ kí gbogbo ayé ó mọ tó ń ṣe fún ọmọ ẹ̀ so ko tètè stop ìyẹn ló lè máa help education yẹn tí obìnrin stop láti máa finance education ọmọ yẹn so obìnrin yẹn dẹ̀ nídìí àdúrà ó dẹ̀ tó nídìí counseling láti wá ẹni tí ó fẹ́ to stop ọmọ ẹ̀.
0: Ẹ ṣeun gan sir, ẹ ṣe, thank you. Adúgbò contribution yẹn. Iṣẹ́ yẹn á gbélé àwọn tó jẹ́ tó tún jẹ́ àgbà tó tún dàgbà jù wá lọ. Orí ó láwọn nǹkan míì gba míì tó máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yìí tá a ṣe ń wò yẹn ó lè tún lọ kọjá ibi tí ọ̀rọ̀ yìí tí a fi ń fojú wò. Ìgbà ọmọrú chemistry tó fẹ́ transpire láàrin ọmọ téèyàn bí ìkọ̀ tó wá jẹ́ ìyá àtọmọ. But my advice about that fun yin ni ka ti ẹ̀kọ́ rira náà. Ẹ má jẹ́ mi kúrò lára tèmi. Sini. Láàárẹ̀. Má bí kí n lọ ni. Kí n lọ àbí. Kí n lọ. Ilé yẹn gbọ́. Ó wà lọ.
6: Hello sir. Mo ti pèlé nǹkan tẹ́lẹ̀ ọ̀ but mo kàn tún fẹ́ sọ̀rọ̀ kan ni. Ṣé rí ọ̀rọ̀ yẹn ó gbọgbọ́n o? Nítorí tẹ bá tẹ̀lé ọmọ yẹn lọ sọ́dọ̀ yẹ, ìyá yẹn kọ́kọ́ rí pé ó ti fẹ̀dí òun síta, ó sì léwu fọ́mọ yẹn o. Ìyá yẹn lè decide láti ṣe ọmọ yẹn jàǹbá o.
0: Ṣé kò léwu fẹ́ tó tẹ̀lé báyìí?
6: Ó léwu fẹ́ tó tẹ̀lé gan, ó léwu fún ìyá rẹ fún ọmọ yẹn gan náà.
0: Ẹ sọ ẹni tó tẹ̀lé ọmọ nìkan lẹ sọ, ẹ wá fi ibi tẹ tó tẹ̀lé ẹ fi bẹ̀rẹ̀.
6: Ó léwu fẹ́yìn gan tẹ̀lé.
0: Ẹ ṣe sọ́kọ́sọ ẹ sọ yẹn ẹ fẹ́ sọ pé ó kù sí ọ lọ́wọ́.
6: So èmi ò ní gbà pé kán ṣe lọ́nà yẹn o, ọmọ yẹn gangan bóyá tó bá ní ètò àdúrà kan bóyá tàlàfà ni o àbí tó ní gbàgbọ́ ni o tó lè ṣe. Pé kẹ́mi ìyá yẹn lè kúrò lárẹ̀ kó tó ẹ̀ṣẹ̀ wá lọ approach ìyá yẹn gangan in a polite manner àtẹ̀gbẹ́ àti gbogbo ẹ̀ kó bẹ̀ ìyá yẹn pé kó jọun torí ọlọ́run òun ṣáà ló bí òun kó jọun torí ọlọ́run pé nítorí kinní yóò máa ní ìfẹ́ tinú ayé òun àti inú ayé ìyá pé kó jẹ́ káwọn jáwọ́ pé kó jọun torí ọlọ́run òun náà nífẹ̀ẹ́ as màmá òun kì í ṣe pé bí káwọn máa ṣe lọ́kọláyà pé kò jọ nítorọ kó bẹ dọ tó bá máa lọ kò ní lọ lójú lásán o àti kọkọ fi tàdúrà sí bóyá kó lọ bá àwọn aláàfáà àbáwọn wòlíì àbí bó dẹ ṣe tálábà láyé náà ni pé kí ẹmí ìyá yẹn lè ṣí fúnra rẹ torí tó bá múyàn lọ lẹyìn ìyá yẹn á rí pé ó ti fẹdí òun síta ó ti ẹsìn lélẹ fóun ó dẹ lè go extra mile láti ṣe nǹkan tí ò dá.
0: Ẹ ṣe gan.
6: So ìmọ̀ràn tí mi máa gbà ni.
0: Ẹ ṣe gan. Ẹ ṣe. ejeki ka po se lori ti bo dai bai e mo fi mu leta e wa ni pe lati to bi so fun apa won ko ba n sele no ani you need the help wa ni you know aduke ten gbo eto ina aduke roside hello sir
7: hello sir e kale
0: sir
7: Michael Lonko lati Kano.
0: Okay. Bawo ni Kano le sir.
7: Lori oro yi. Ke ri eni to se fun mu moran pe te tele lo yen sodo ya e. O da pe eni yen ko pe ma gbo en lori radio mo. Olorun de bi je ki iru e ko sele.
0: Ami.
7: Olorun bi je ko sele.
0: Ami.
7: Because bo se wa yen radio presenter ni eni agbaye ni en ti gbo yan mo ni. Gbara tẹ bá tẹ̀lé débẹ̀ before sí ni pé ọmọ yẹn ti léèkì sí kìrìkì ẹ̀ now kò sí ẹṣọ ọmọ yẹn ló máa kọ́kọ́ target you will be the first target ọlọ́run dẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀. Two things ni mo máa advise kọ́mọ yẹn kó speak kó you speak for spiritual counseling kó wá èèyàn ọlọ́run bó jẹ́ muslim ni bó jẹ́ wòlíì ni bó jẹ́ aláwo ni kí wọ́n máa ṣí ojú ìyá yẹn kúrò lára ẹ̀ completely. Then number two, go to start sala fun emi e. Ko ni kilo patapata si ya yen. Won te ma mo bi to wa. Ti every thing ton of ma gba isakoso. Cherry o ti kokko da gbugbu emi e na. Ko fi oro education le. Ko siro e to le wa. Ti o le pada si school.
0: Then
7: to ba ti yo re kuro ninu ofin. Aye to tori bo yi. You can face his study squarely. That's my candid advice.
0: Thank you very much, sir. Lati Kano long. Eshion Gani. Eshion. Eshijari. It's a little me. And I just thought I want to come with Nani. You know, mama. Tani me to fem when she. Wa, mo like point it, kati mo di point it, mo. Nino ti, won soy. Nkan ta ma se leyi class office wa barira the staff from the spiritual something but mo so le kan pe ngba ti mo so pe gbo nkan ko ni spiritual ngba mi mo so pe nipa case yo most of the time elemi ma believe pe ti nkan ba nsele boya o fi kini kan bi o fi se kini kan sometimes wa te pe elomi wa te pe te se nwo yen o psychopath ni ba te nwo ngba mi ta nwo wa ta rin ta waso aso lo de ki le fi believe pelu mi pe ori e si set o ko peran mi o mi to ma se kini fun ko pass to se wa yen te ba pe ara to ba de pe won ni anfani lati pe ara be yin joko o le something pe biya o lo joba bayen e ba ti ma yen ku biya shock kan mu to ti wa affected to won mo o fi se bi apere ni mi o mo and then so you know yeah in a corner so that it has a way I can say much but you know we'll go for your bare spiritual like come and go for then you have to go away most of us almost off in Germany you have to keep that distance education in be my record defy any baby money and quarter my to stop the education then you can because the bashi john wa that thing will keep repeating itself nobody didn't repeat that no ati ma pada sele
7: hello sir option meeting ni mo mu wale option akoko ni ti o ba work option keji ma work
0: okay sir
7: ni la gelu item pe wa yen mo mo pe eni pastor ni be eni awon elderly person to le cancel ni obirin yen e ko pe number e ka ye pe e ma ti e je koko omokunrin yen o da lo le lati soru anything fun mama e o ni work yóò tún wá pẹ́ẹ́tì ẹ̀ sí mi wípé màmá yẹn ó yóò tí ògùn sí ló dáńsì nǹkan méjì ó sì lè ṣe láti kọ̀tínú but ẹ bá ti pé obìnrin yẹn ẹyìn táìtì ẹ ẹjọ pé nígbàyà pásítọ̀ kó wà nínú méjì tẹ́tẹ́ sí pẹ̀lú ẹ ẹ àdáìsẹ̀ ẹ kánsẹ̀lẹ̀ láti ẹ̀láìtì ẹ ewu tó rọ̀ mọ́ gbogbo tó ń sì yẹn pásítọ̀ yẹn á dẹ́ gbàdúrà fún
8: so ibe yen na lọlọrun ti ma change life le ti boya omo number 1 omo yen o le gbe odo mo mefo to sa kan boya won gbale fun ni so ko ma rin dinna tori pe o nikan lo bi o de loko se ba to fe da ku problem obirin yen e mo je ko mo kun yen sa fun mo meba ta sugbon to ba ti wa deliver tani anya ko mo kun yen gbale ko mo dagbe to ba ti ko school ko gbale tabi ko gbale si school ko mo so ni mama ma sugbon ko ni access like ma communicate pelu mama e because o nikan so pelu mama e bi e ma je ka tori ta so pe ko ta fun mama e no iye o ni wo e to fe ko bo obirin yen niyan problem kan lo fe to pe a fe jo me ko to wa mo ko ro me ma another problem tun niyan so o te ba ki invite e o ma help e olohun ma lu ni fun lati deliver so won kan ma communicate ni ko ni so ni mama e ma
0: ese go mama igi ife lori Facebook ni mo wa yin mo ra won comment ti mo fe kan be are okay only story is my story only story ti alakoko yen ni ke se leyi o ni pe but my own money did not involve only either I return the money or not his life is at risk and the marriage is over already. The solution is to let both the family know what they decide to do. Okay.

0: gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wò yìí, gbogbo tó ń ṣe tọ́mọ yìí ṣe gbogbo ẹ̀ ló mọ̀.
1: Gbogbo ohun tí kì ni?
0: Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ló ti mọ̀ sí ìyá rẹ̀ ti mọ̀.
1: Ìyá rẹ̀ ti mọ̀ sí báyìí?
0: Ìyá rẹ̀ ti mọ̀ sí.
1: Ó ti dáa báyìí, tó ti wá dáa.
0: Kò sí ibi tó ń jáde lọ sí ìyá rẹ̀ máa pẹ̀lú. Bó wà lẹ́nu bí àbíyá rẹ̀ tẹ̀lé. Kẹ́rin àjò tó wà ń lẹ̀ yìí, Ọlọ́run nìkan ló lè gba ọmọkùnrin yìí àti àwọn wòlíì ní aláàfáàní tó lóògùn wọn tó lè gbá yìí. Wọ́n yí sí ìyá yẹn kú ìyá rẹ̀ nìkan níbi tó tẹ̀ ń sí ìyá gbé kò tó bá ti yí sí ìyá kúrò. Ìyá gan máa rí ìlú fẹ́ níbi báyìí ní sí ìyá rẹ̀ nìyí. Iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ńlá ni ẹ̀rọ ní sí dáadáa.
1: Ẹ ṣeun gan ni. Ẹ ṣeun.

0: se ere ka se bayi ere ka fi ti boda yen ti ba yen ti bro yen
1: o bi mi da
0: ere ka wa tun fun e te n gbo wa na lanfani bayi
1: lala idi ko bo lapo o bi mi da ti da o be se o ni se o pada wa
0: lanfani ti mo fe fun yin lanfani fun en ti o fe so mind e jade ni bi oni nkan ile ti re pe bi challenges te n face
1: o bi mi da
0: relationship yin engagement yin
1: kokoro mi da
0: dating life yin
1: ori owo o bi mi da si ta
0: ni lo amona le lori ya break up yin ni ya cheating ni bi ni ko cheating ni relationship ni o maybe you have a communication problem heart break or divorce tin ro pe se ki n kuro bi kini
1: o bi mi da si ta
0: pe a ma fun yan la advice only we give advice is that you take it or not lori eto ya ti ri ogun logo awon eyan ile eto de pe
1: mo
0: ti se amulo anfani abala ide ni a ni lo ke daruko yin a ni lo ke daruko yin emi to soro go straight to the point ko te fe ba commissioner fe so toro fe yin ni o eto de pe o ti wo lokan yin inu amore lori pe kini mo fe se 0912370 8675. Hello.
2: Hello, sir.
0: Hello, sir.
2: I
0: Ma da roko yin o, agba mi fe la wa bayi la balata wa yi. A gbo yin o.
2: Oni toro omokunrin.
0: A de ka fi toro omokunrin en be sir, ati
2: kuro. E ma ti ko je ki sare so ti mo fe so ijo. Eri ori ewu fun yin lati tebe lo. Ṣugbọn ti a ba da ogbon lati pe ko da so ni pe omo yin o se ese kan ti won mu ti oja afọlọpa mu o o wa ni bi ko to ko le yera fun iye yen ti eyin ma to ma sari ki da ibe ni wa ibe na ti le so fun pe ko de ko ma pe adupo e mo to tun pe o kegbe kegbe ko wale ko re ko re ti ile iya yen gan wa wa le ba soro o ni n to n se le so ládùúgbò yìí ìgbẹ́gbẹ́gbẹ́ tó ń kó ìfẹ́ sílẹ̀ ẹgbẹ́ kó kú ìgbẹ́ ẹ̀kẹ́dẹ̀ máa tó dẹ̀ lè máa lọ lé ìwé.
0: Ẹ ṣe gan ni ẹ ṣe thank you for the advice ẹ ṣeun gan ni. Ẹ jọ̀ọ́ ẹ̀ka fi ti arákùnrin sílẹ̀ báyìí ẹ̀ka fi ti arákùnrin sílẹ̀. Hello.
3: Ẹ kalẹ̀. Ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ.
3: Ẹ sọ nǹkan tí mo fẹ́ sọ. Ẹ ní pé káàzù ń pe ọkùnrin àtòbí wọn jọ wà ní relationship. Tó wọ́n ṣàǹbá ewé àníyàn fẹ́ wọn lò. Ọkùnrin yẹn ó ń ṣe ẹ̀tọ́ ìbùṣẹ́ ẹ kò ṣe. Wọ́n wá di wípé obìnrin yẹn ó lóyún. Ó bímọ. Ọkùnrin yẹn wá tí ìsàn délé. Ọdún náà gbogbo bó ṣe wà nínú yín yẹn náà kò kì í súùtì. Bí obìnrin yẹn bá mẹ́nu bá wípé àti wàá máa sun bíbá yìí ni wọ́n máa jẹ́ kó yẹ pé ṣáàmì suru kò fi bí. Tó fún wa bímọ náà the same thing nǹkan yẹn náà tó ń ṣẹlẹ̀ débi pé ó ń di ìjà láàrin wọn. Ṣé tí irú obìnrin bẹ́ẹ̀ tó bá rí ọkùnrin tó ní táìmù fún ṣé ó lè bá a lọ àbí kó máa ẹ̀ǹjọ́ yẹn tó bímọ fún yìí.
0: Hello, mo ní few questions kan.
3: Okay.
0: Lórí ètò yìí àmì tó ń sọ̀rọ̀ ṣẹ́yìn ni ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí àbóṣẹlẹ̀ sẹ́nìkan.
3: Èmi gbogbo
0: ẹni. Very good. So ìdí tí mo fi bèrè ni pé màá lè mọ̀ bóyá àwọn ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè so that màá mọ̀ bóyá wà ní position láti lè dáhùn. Ṣẹ́yìn àti ẹni yẹn ṣe ẹni agreement pé ẹ fẹ́ fẹ́ra yín ṣe é ṣègbéyàwó àbóyún kan ṣẹlẹ̀ ni.
3: Afẹ́ràwa agreement wà lára ìwàpá máa ń fẹ́ràwa ìwà dé bímọ fún mi.
0: ṣe wá fẹ́ra yín ṣe é ṣe ẹni ìgbéyà ṣe é ṣe
3: ní. Àkànṣe normal introduction.
0: Tó wá pẹ̀lú àwọn èèyàn ẹ̀ àbí.
3: Bẹ́ẹ̀ni.
0: Ok. Lẹ́yìn yẹn tó wá ẹ kó lọ sí ilé ẹ̀ àbí. Àbí oyún àbóyún ló bí introduction yẹn ìwo lọ́kọ́ ṣáájú.
3: o wa fi koko lati jo wa to because mo si bi mo fe ni ko tele so lata ya won wa si yen o na won parents mi fi ni ki kuro ni be so igba te mi ase wa padi o si pe ka jo padi to wa na so ni bi mo fun lata yi gugu bo won se se fun e ma je ohun ma ye pe ko won na le ko la re so mo sha loyin ta si mo wa loyin o di pe wa ma sun bawo ri ni so ko fi bimo ba si mo bimo na di se nte na lo tun
0: so okay so ba ti e ni oyun yen tan le se wa jo se introduction
3: then
0: okay so ngba te wa se introduction yen tan already na bule tin gbe be na wo time yen so
3: then
0: so later wa di pe ko wa sun sitin mo teyin ba ti sun ori bed only lo sun palo abi kama wule sun te wa ara mo
3: emi nkan to sile ni pe oni oniyawo pupo ni ka so pe mi ni se yawo keta sa
0: eyin tun yawo keta
3: then
0: okay eyin de ni fe won on tori ko on toju yin
3: then
0: okay se ti wa ba won soro ri pe kilo ton fi yo yin sile se jo sorry
3: anytime se ba tin menu ba o yen bayi ko si na sha ma tata ma so ju wa lagi bi so pe for a week or 2 weeks ali ma soro
0: for a week or 2 ali ma soro so nkan to wa n wa se yin mind si ni pe se le lo fun eni ti o ni time fun yin
3: then
0: se nikan ti ni time fun yin ni
3: mo le n to ni time fun
0: e ti le nkan to ni time
3: fun e go mind ni o ko ba lo because mo love enti mo bimo fun
0: I love enti e bimo fun baye ti wa bimo abi
3: then
0: lati ba te ti bi mo se en se loko laya so si nsele laarin ya bi ko sele mo
3: nsele
0: ki wa ni bi ti problem wa
3: ni si problem wa ni pe ko ki wa ko wa sun
0: won ki wa
3: o da se ni time fun mi tele ko ni time fun mi be mo
0: e mo pe bi ba ti eyan ba sometimes man shele be te pe teyan ba sese fe ra bi en se ra moto tuntun ifoki en o ti lo challenge en o ti lo road but to ba ti ya teyan ti use mo ra o sese ko je ko reduce ati ma jade ma teyin na sunset na ni yawo meta kan to lo sojo la kokko odele keje odele keta e mo pe o le ma si ru agbara yen mo biti bati e se wa ni bo se won toju yin normal won toju bo nkan te fe won pese e fun yin
3: on se won ko to lagbara
0: on se yan bo to lagbara seyin ti wa pe won joko se ti pe won joko ri lati so nkan iru nkan to wa lokan yin pe akle to nse bayi fun mi se jo e ti ba won sorry
3: mo se ti joko o won ni ka iba ti mo ti joko ti mo ti so
0: kí wá ni nkan tí wọ́n fún yín
3: tí ò bá sọ ju wà láǹgbá mi lè ní ẹ ní sùúrù kí ní kan ìkan
0: wọ́n ní kẹ ní sùúrù náà ni ẹ̀yìn dẹ̀fẹ̀ kan wọ́n wálé kán máa sùn ẹ mọ́kọ́ tó ṣẹlẹ̀ nkan méjì lẹ máa try ẹ má ti ìsàré lọ ẹni tó ṣì ń ba yín sọ̀rọ̀ yẹn torí pé ẹ wà lọ́ndà ẹnìkan ẹni ẹ mọ̀ pé ẹ wà lọ́ndà ọkùnrin kan
3: kò mọ̀
0: bọ̀ ṣáà jọ ń sọ̀rọ̀ ẹ má ti jẹ́ kó lọ fà lóòótọ́ mọ̀ pé nílò ẹni tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ ṣùgbọ́n má ti jẹ́ kí ọ̀rọ̀ yẹn torí tẹ́ ẹ ṣe jọ ń sọ̀rọ̀ yẹn ìmọ̀lẹ́dẹ́ ó padà wọ bẹ́ẹ̀ padà jọ yóò parí kó padà ṣẹlẹ̀ lẹ́yìn-ọ̀rẹ́yìn torí ọ̀rọ̀ tẹ ti ń sọ yẹn later ẹ máa wà carry the way she understand àyẹ̀ dẹ̀ sọ́nsìn pẹ̀ wà nílé ẹnìkan eléyìí tí ò fi àjẹ́ yín tó ń provide fún yín so ẹ kọ́ calm down ẹ wá wo ẹ̀yin náà wá access ara yín bí ó ní nǹkan tẹ́yin náà ń ṣe nígbà tí ẹ tí bímọ tẹ stop àti máa ṣe
3: me stop anything. Even anything without saying my
0: dress, dressing you, she mode of dressing you change.
3: Could change.
0: Because my advice in the pay, my phone number can. Elo joko, ema wa bias, ema bawa bias. E oko wo, e ha se zara yin. E oko be lati pe oke o, dressing mode yin, personal hygiene mi. En fe lo mi to ba ti ntomo lowo ati bi mo, ko to mo mo, ko to tomo, ko to se ogbo e. O wa lan to ma nje kokunrin mi, ko okunrin mi de ni, ani elemi korira. So e oko wo personal hygiene yin na. E wo imura yin. E tun wa wo ounje. Okay, o so ounje yen. Se mo se n da tele, se o tun ni kin tun e mo. Kin tun gbon wo sa wo si. Igba mi style te yan tin lo yen, de no tun le lo so YouTube ke tun ha oko mi ma ni ounje ko ti mo se se ti o ti ke tun gbon wo sa wo si. Te ba try awon kan yi. Te try awon kan yi laarin 3 weeks. Same month.
3: Okay.
0: E get back see me. E check, e koko check ara yin na. Nkan kan lo ma fa ti won fi sun. O le ma regular but at least o e kan le ma wa. At least. Se gbo.
3: Okay.
0: Yeah, o daro.

0: arábìnrin yẹn sọ wọn láwọn sí náà lọ́ọ̀fù ẹ̀. Àyàbá wọn tó wà ń ta yẹn wọn máa gbá skóòpù sí lórí ni. Wọ́n dẹ̀ ti mú un tán fẹ́ jẹ tán mú kúrò ń bẹ̀rẹ̀. Òun náà ni ó ti padà tún mọ́ ilé wọn. A tún wá padà tún wá jókòó jẹ́. Because tí arákùnrin ò bá nífẹ̀ẹ́ kò ní máa gbámọ̀ pé a bímọ fún mi bímọ fún mi. Ó gbẹ̀yìn sílé. Ó dẹ̀ tún ṣe kí ni ó tún ṣe ìtọ́jú. Sometimes ọkùnrin mi ń fèsì nǹkan mi lọ́wọ́ ọkùnrin mi but torí pé àwọn ọkùnrin most of our ọkùnrin àmọ́ tá a ṣe máa ń communicate láti express ara wa. Might be facing some things. Hello sir.
1: Hello Ekale sir.
0: Hello Ekale.
1: Ya Ekweto.
0: Ya.
1: Ya ẹ wo fóònù mo fi ń gbọ́ ẹgbẹ̀rún program yìí mo kàn jáde program yẹn ni.
0: Ok.
1: First time tí máa ń gbọ́ program yìí ni.
0: Ẹ káàbọ̀.
1: Ẹ káàbọ̀. Ẹ má bínú ni mo bóyá ẹ ti kọjá program ọmọ tí ó ń bá yẹ fún yẹn.
0: Ah àti kó lórí ẹ̀ àti kó lórí ẹ̀ àti kó lórí ẹ̀ àti kó lórí ẹ̀. Tẹ bá ní nǹkan tẹ fẹ́ sọ ilé fi comment.
1: Mo kàn ní nǹkan kan tí mo fẹ́ fi kún ni.
0: Ah àti kó lórí ẹ̀.
1: Ẹ má bínú ó wà very important torí gbogbo táwọn èèyàn sọ láwọn wá tó ti ń sọ ti ṣe tẹ́lẹ̀ ó wà valid but story ti woman yẹn sọ fọ́mọ yẹn pé abẹ́ ti kú láti kékeré yẹn ó ló sọ mọ́.
0: Ok.
1: Okay.
0: Okay. Okay.
1: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay.
0: Okay. Okay. Okay. Okay. Okay.
1: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay.
0: Okay.
1: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Paternity ọmọ yẹn gangan tó yẹ kán síbùkọ yẹ pé woman yẹn kọ lóde. Àdéhùn náà wọn náà dẹ̀ lè náà problem kan pé bí wọn nípa ọkùnrin àbí ọkàn. So but then kan fẹ sọ ni everything everybody sọ ló wà okay but yóò bá ní first step nìyẹn. So that yẹn máa lè mọ next thing láti ṣe.
0: Ẹ ṣe gan. Thank you for your point. Thank you for your point. Eshegum, I appreciate it. I appreciate it. Even London, anywhere you go, you got it going on. Edeke mu eni kan si. Edeke mu eni kan si. Ah, mo ni ro pe.

0: pẹ̀lú Matthew Omoba.
1: Oye to ni temilewa ni kan ti lagelu FM 96.7 pẹ̀lú Martini Salam Oba. Commissioner Afeyin Gangan. Ilé ajé yín the Don Prayer on the radio. Abala ta wọ báyìí àti wabala Romeo and Juliet lọ. Àwọn Romeo lórí ètò ìlànà ọkùnrin tó wà olólùfẹ́ lábala yìí. Àwọn Juliet làwọn obìnrin èyí táwọn náà wà olólùfẹ́. Ẹ dẹ̀ mọ́ tá a ṣe pin a ní soulmate. Bẹ́ẹ̀ la ní companionship. Ẹ ti mọ̀ pé soulmate yẹn làwọn tó jẹ́ pé wọ́n ń wá ọkọ gangan. Tó jẹ́ pé wọ́n wà ní ọjọ́ orí wọ́n sì wà ní èjì tí pé ọkọ gangan náà ń wá. Má sọ fún yín pé ọ̀tọ̀ ti wọ 50, ó ti wọ 60. Ẹ lè start láti companionship díẹ̀ díẹ̀ tọ́rọ̀ yín bá wá click gbé lọ bá yẹn. Ọ̀pọ̀ sí èjì yẹn o ti bímọ náà ti bímọ tó dàgbà. O ti wà establish, o ti ní family. O ma ko TV call ko kan sare ko eru bayen ko kan sare tai locate live we ṣugbọn ta ba ko bere iwa ara yen study wa yen die die die die ati lawon eyan bayen ton wa ni ewo Mr. Martini mo fe loju sile o ehn yen ni pe won tera won lorun won jo wu promise me ṣugbọn ka ko bere bayen lale line na ba wa ki awon ara le ba ki awon ara le
2: e ka le mbi gugu te ni bi gugu ti e ba tin lafani lati ma gbo mi ni oleyin oruko mi ni mi po si abuba krelu akoka alari na yin
1: alari na yin bo n lale
2: dupe fọlọrun
1: awon ole tun ko wa fun alale
2: mo ni bisin bi bayi
1: age on bisin
2: 50 years
1: e ko be lati agbalagba le lo bere ise wo ni won se
2: trader ni won widower ni won Christian, you know, when they were Christian for companionship.
1: Okay. Only you make me feel. Ẹti mo ta ṣe ma nṣe number yen, ma pin number yen ni, a ma pin number yen. Ah, o ni number ko ta ma lo fun awon so awon Romeo awon okunrin. A le number fun awon obirin awon Juliet.